0: kẹrìnlẹ laadọrun tó ń fa mẹsàn ẹ bọ lẹyìn 32 FM 94.9 à ń fẹrin gba gbogbo àgbáyé.
1: My name is Taiwo Ajayi Laiset, 32 FM 94.9, keep listening.
2: Show me your 32.
3: Ephraim.
4: Hello.
3: I miss your call.
4: I won't ask you say whether you get international passport.
3: Why you dey ask me?
4: Our reunion now, they don't change the venue. Now Qatar won't go do one.
3: You say?
4: Qatar now won't go to the reunion now.
3: Ephraim, now public school now we go.
4: Yes, now I let no go grammar school.
3: They carry public school reunion go Qatar.
5: This kid was performed by Shug Nine.
6: 32 FM 94.9.
7: Baba Fendo de!
8: Ìyẹn mélòó ni wo station government mo private ni ikọ kò ní tumọ tán wọn sọ ma fẹ gbọ nisi private radio ni ma gbọ television ni ma gbọ mi ilé wo ti government ikọ kò ní orí kankan tó tumọ ta fẹ wo nbẹ ju ọrọ ti o ni tumọ lọ
9: èlò lẹ sọ fọlú wẹri owó tí fún omi ẹ tẹ fi pe pèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
10: nípa bẹẹ ọrọ odun lẹnu yóò lè wọn lọmọ ẹjalè oníbà máa ṣe nínú
9: ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ìgbà tí ò bá járe ìgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
11: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ jẹ pé àfàwọn àti family wọn.
12: Àṣemúyan gan. Àṣe ga sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn égún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
7: Bàbá fẹ́ lọ dé.

0: àwọn olùkọ́ lánàá wọ́n ní pé ẹgbẹ́ àwọn olùkọ́ NUT wọ́n ti sọ̀rọ̀ sókè o níbi tí wọ́n ti sọ̀rọ̀ pé ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn aláṣẹ tọ́rọ̀ kàn kí wọ́n ṣe àmúlò àwọn ìlànà ìsanwó oṣù èyí tó jẹ́ àkọ̀tun èyí tó jẹ́ pé wọ́n fẹnu àka ọ̀rọ̀ rẹ̀ gúkọ̀ wọ́n ní bí wọ́n ṣe ń ṣe àwọn òkú dẹ́ káàtó torí pé ìlànà èyí tó yẹ tí ó yẹ kí wọ́n ṣe àmúlò wọn ò ṣe àmúlò rẹ̀ nto wa nbẹ ni oju iwe karun iwe royin the guide anu
1: iroyin to tobi julọ ninu iwe royin daily sun itagbangba lo wa bo ti eje wi pe ekun rere re o san titi de oju iwe kefa won eleyi to ni se pelu bi ari orilede nigeria won ni won so wi pe eje dero fodidi ojo meta iyun fun oko aba sibi to we to je ti awon omo ile ise ologun le yi toju ofurufu ti won so wi pe o ni jamba koda won ti wa tu pase wi pe o sese bina ba lawo won ni ko le go ki odo kini to fa sababi to fi je wi pe oko ile ise omo ologun to je toju ofurufu won wi pe o jalule sugbon are ti pase pe odidi ojo meta o na ni ki won fi se daro leyin awon akoni eyi to padanu emi won o soju mi koro eto na soro sinu iwe iroyin oni be ba ni ka won salaye awon wi o nitori pe awon ibugba mu alagbara eto dun ko to di wi pe kini ohun won pada sawari re iwe iroyin daily sun oni won fi iroyin ran ko lojumare ko ba wa dawo obi duro
0: ami ko ba medumare ba wa da duro ni agbara lowo olorun ba medumare ebi oni pale wa ni wa ni lojo na be lona ni muje mo wa lowo lórí tó ní ń ṣe pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ ti ojú òfurufú èyí tí bàálù wọn tó jà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní pé bó ṣe gbéra tán báyìí òun ló jẹ́ pé wọn ò mọ bí wọ́n ṣe lókètì àbí ṣe àwárí rẹ̀ lójú òfurufú mọ́ bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kẹ́dùn pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú tó sì ní pé ẹ̀wọ́ ṣe rí olè òní jágbà kó mọ́ sójú lójú fìrí ẹbẹ̀rẹ̀ ìgbésẹ̀ èyí tó lóòrìn lórí ìwádìí bẹ́ẹ̀ náà ni àwọn apẹja àwọn ọmọ ológun wọ́n ń gbé ìgbésẹ̀ láti mọ dọdẹ ṣe àwárí àwọn èèyàn 32 tí wọ́n wà nínú ọkọ̀ ojú òfurufú ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀dọ́ ayédàtiwa síwá sọ̀rọ̀ ó ní pé ẹ̀wọ̀ òṣèré àwọn ọ̀tí ìrẹ́nì kankan tó rù là nínú àwọn èèyàn 32 yìí tí wọ́n sì ní pé àwọn ò létí fi ìdí rẹ̀ múlẹ̀ bákan náà ni wọ́n ní wípé in tó jẹ́ atúnifó nínú ọkọ̀ ojú òfurufú lẹ́yìn tó jẹ́ ká máa mọ tó fa sábàbí ìjàmbá black box nìyẹn o wọ́n ní pé wọ́n sì ń dọdẹ rẹ̀ báyìí tí wọn ò tí ì rí i pé tí wọ́n bá rí i wọ́n mọ tó lè fà á tí ọkọ̀ òfurufú náà fi já ó ń bẹ ní ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
1: lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn daily sun lágbo òṣèlú ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ láti ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wa 94.9 lórí rédíò yín ìkànnì tá a ti ń dẹ́rìn ipò sónú rẹ̀ 32fm 94.9 àmọ́ ìròyìn tí mo mú bọ́ ta lágbo òṣèlú ni wọ́n ní àjọ elétò ìdìbò olómìnira lẹ̀ wa wọ́n fajúro bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ̀rọ̀ wọ́n pé ẹ máa gbọ́ o bá a ti ṣe làáwí ẹnì kò kúkú ní ìyànà rẹ̀ lónìí bí ó sì ti mọ ní ọmọ ọkọ̀ ìyàwó ṣe lọ́dìí wọ́n ní ẹ máa gbọ́ ti tàwọn làwọn sọ òótọ́ ọ̀rọ̀ rèé fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ̀wọ̀ àwọn ò ní gbá dandan láàyè kí èèyàn kan kẹ́ wẹ́ wò sùsùsù kẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ lówó lọ́wọ́ ẹ mọ̀ wá fowó ràbò tàbò gbowó dìbò kó o ṣe bẹ̀ kó o tó dìbò wọ́n ní ogún dandan ni tàbí káwọn kan lọ rèé mọ́ fowó ṣègbè lẹ́yìn rẹ̀ wípé ó yẹ kó ìbò yín wá ẹ̀yìn ẹ gbowó ẹ tà fún ẹ tà fún wa ló ṣe èsì àbí lẹ́jẹ̀ wọ́n èlò lọ́bọ́dé wọ́n ní tí ojú tí àwọn bá ṣe tán àbẹ́ ni ọwọ́ bá tẹ̀ wọ́n bí pé sódìbò rí yóò sọ pé ara òun ò ní ṣewú ẹ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gẹ́gẹ́ bí àmúpìtàn bó ti ń sọ̀rọ̀ wípé gbogbo èyí tẹ̀ ń ṣe agbátẹrù àgbákàn àgbákò lẹ́ka ètò ìdìbò lórílẹ̀‐èdè kì bá dáa kẹ́ ẹ tètè lọ rèé tọwọ́ ọmọ yín bọ̀ṣọ ìròyìn ọ̀hún pọ̀ bí wọ́n ti kọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀gbáwé ròyìn daily sun kẹ́ ẹ mú o lójú ìwé 34 ibẹ̀ náà lẹ́tìkà.
0: tó o jí kí n bọ́ ṣe ní àkírí àjẹkọ̀rò kí n tó bọ́ sínú ìwé ìròyìn tí màá mú gangan tá a bá wo ojú ìwé kẹta ìwé ìròyìn the punch ìròyìn tó ní í ṣe pẹ̀lú àjọ inec náà wà bẹ́ẹ̀ lórí ètò ìdìbò ọdún 2027 wọ́n ti sọ̀rọ̀ wọn ní pé ẹ̀wọ́ ṣe rí ẹja sọ fúnra wa àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń lọ bí 3 million ó lé ní 100 ní iye ọ ló jẹ́ pé mùṣemúṣe wọn ti dá múṣemúṣe báyìí láti dúró wámúwámú kí wọ́n dìbò fún àwọn tó bá wù wọ́n ẹ̀yùn àwògede gbadengbe ejin wa pare si oju iwe keji iwe royin the punch e to jade laaro yi won ni pe iwasu lasun role owo lile la fi nka pa ase bi won ni iko awon iswap agbesumo mi itakun aye jackpot mo kere adari won lese bi won se gbe mi re be na wa ni awon ipinle tu wa ni iwo orun guso orilede wa Nigeria Southwest nu won ni pe gbogbo enu ala patapata won ti duro sibe wa mo ma bigba ti aje ba nso le Eledumare ati awon nu gbo kan tu wa nbe won ni ipinle Ondo ipinle Ekiti ipinle Oyo ipinle Ogun gbogbo won be ni won duro wa mo ba mu pe o se se ki awon agbesumo mi ohun ki won lo wa logun logun ki won lo wa logbon logbon wi pe aje kunya ni won oje be na ni ikole ise omo ogun ati le trouble ton jo fowo so wopo joint operation won ni pe an na ti duro pe an wa ni keke bi iban wi pe agbesumo mi ka agbesumo mi to ba ta fe le fe le
1: Chai. Ifari.
0: Omo to je meta.
1: Chai. Nigerian Tribune na ni mo tin ka royin lagbo oselu ni asiko re lawa tin ta wara wara wara wara. Baba yani si o se se kikini o ko wo re wo tun yin je ile lole. Loju we ke dogun we royin Nigerian Tribune. Ifa akot.
0: What is our progress?
1: Alabo si party.
0: Wa ni couples party.
1: Alabo si party.
0: Si alabo ti couple la couples party.
1: Oni ranu party.
0: Si oni a couples party la.
1: Oni jaku ja party.
0: Bro, a couples party la.
1: Egbe titi yin.
0: Couples party la.
1: Akon.
0: Mo ti so fun what is our progress?
1: Si ni da wa.
0: Abi wa.
1: Okay. Wani won ti je ko di mimo wi pe accord party won ni ki ise egbe to kere nu aye o ke lo ri ejoko je ni gbogbo eyin te ba lero wi pe e fe lo ri mo senu bakan bakan won ni tori pe won ti so wi pe olawepo asim won ni awon gangan ni gba olu dj siku are ninu egbe oselu accord party won ni won si ti so fun ajele to dibo lominira le wa inec afia e lo e foko won si ori iwe edibo ki gbogbo omo aye ki won si ri lori itakun aye lu jara gege bi yo ti je sise afihan fun gbogbo eyan oju we ke dogu iwe royin Nigerian Tribune fun gbogbo eyin te so pe ta wa ni are fun
0: egbe accord
1: egbe accord party o tan ba ti bi yin o e ti mo nti a so ba on Nigerian Tribune ina lo ko royin
0: to igbaradi nija ka pale mo ka to pe ku ka ma ba fi ijamba se awo o na ni oro si lo orilede wa Nigeria da bo se je pe won lokun kan bi 100 ojo bayi ti eto dibo waye won ni awon egbe oselu tin se kiyo odun ti won bayi o nitori pe won kaluku won won tin jawe sobi lori igbese ipolongo eto dibo won kaakiri won ni ko pele ko gboko bi ewe aragba o na ni se gbe awon oselu bayi nitori pe won toju wole lo soja kaakiri ti won si ipolongo eto dibo ni won be ni oju iwe keta iwe royin punch to jade laaro yi
1: egbe oni jaku je e tun wa
0: awe sabara mu ore je
1: o da lori oro eto dibo na lawa bi won ti ko royin ninu we royin Nigerian Tribune ta si ri ekurere re loju iwe kedogun won ni ni ipinle Ondo won ni egbe oselu APC won ni won ti daruko aye datiwa be na ni won kede tuji ojo Olawande gege bi awon ti won tun ma ko rajo papo pelu awon omo egbe ti won ni apapo won lo bi oko lerugba o le mejo iyun 228 omo egbe ti won wa ninu igbimo gege bi ipolongo obo fun are Bola Ahmed Tinubu e se hallelujah
0: hallelujah e payun de jamu mi eleni se pelu ore epo robi orilede wa Nigeria ati awon eroja re ni ta ba bo si oju iwe kerin din ni ogoji iwe royin punch e to jai laaro yi won ni pe ile ise bu fopo Dangote ati ile ise re won ni pe won o ta epo fun awon to je pe alagbate epo ti won da duro dada ti won rita jesu papa julo awon ti won lo re gbe epo betiro wa lati ile okere pe e wo eyin te je importer e ma import ten import awo ni ta fun yin a amata fun awon ile epo kereje ki won le ba rita jese bakana ni oju iwe keji dini ogoji iwe royan hun won ni je enti e mo pe laarin osu mejo abo wadi ti won se won ni pe epo betiro disu owo re won si o si go pa ogun pa won fi ese afikun re ni ida 96% 86% o na lo je pe o fi lesin laarin osu mejo ko ba medumare ma so wa
1: olohun gba lati jo mo tin ka iroyin ninu mi dun si iroyin wa re
0: ewon
1: ewon ni personal loan gbese ta te pe owo ara kaluku lo fi lo re tobo ko yi osin se wa pe gbese ti ta ba so pe orilede Nigeria je opolopo la so pe ki won bi se ki la bi ya ki la
0: 2.03 trillion
1: o wa di gbese akosile to je wi pe kaluku lo re fowo ara re ya gege bi omo orilede Nigeria aten to yawo te soku ana aten to yawo te sawo soku omo aten to yawo ta fi ntata ta fi ntomi ati eleyi ta nlo lolokan ojo
0: kan ati ile aye to wa official niyan
1: o eyo won wa ni owo ohun je trillion mechi ole esun mefa naira awon ni owo nla lo ni ya pe awa no sagbaye
0: asagbaye
1: awa latari bo ti je pe awon kan won gbenu soke Nigerian Tribune loju iwe kefa
0: so ni bayi na ko ba medumare ma so wa ni winiwini ojo ti da be na si ni aroda re wa nle on be ni oju iwe kewa iwe re fanga yi ti mo fe kayi lori bi won se je awon odo agoba ni rogbe iya ni iya won ta ye omo kan jade o si pa ke gbajari o ni pe dakun e dabo e ba won se awari omo won ati awon mi to wa nbe ni alaafia oro ijoba apapo orilede wa Nigeria ni o ni pe awon ogboda be na ni gbe awon ogbodo lati gba ti sele na ti sele o nbe ni oju iwe kewa ibere ni vanga to ba yi tin peju nle yo ma gbon mo ni lowo ni
1: ti apa bi ni papapa sumodo babaria fafemi fakunle aba
0: e karo sa
1: karo chao
2: eku oro aje o
1: asun
2: ile nko o
1: alafia o
2: musiki awon eyan wa na ti won gbo wa nile eku eti gbo wa
1: asun eh seri ka ti bi iroyin olori oro eto aboyi ka ti bebere ifa o dabi pe orinu mi ni pelu iroyin yi lori isele bi won ti ji awon agobaniro ti won ji won gbe won gbera nipele Oyo isirulu o gbe won lo si ipele Ebomi gege bi nkan ti o je ilana atele ofin orile won si wa ji awon akeko yi won gbe won ki ise akoko ki ise ekeji ki ise eketa loto won ara won mi igba gege bi igbiyanju ti joba apapo ngba awon mi wa to je pe ori o ko lati se won lori kini nkan ta fe se si lori oro eto abo awon ko ti e tin dasa ni gboro bayi pe to serve Nigeria
0: it's not by force
1: it's not by force Charles so pe ka won yin o gbenu dake pelu awon nkan to nsele yi se obi ti won pale omo re mo bi mi ba

0: Ẹsẹ̀ radio mi, 32 FM ti wa okay.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá náà ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o

0: ba lo rayowa nitori po lowo lowo ton ba ntan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun tin se da laye na ko laye fin se ni bi doti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan ya ara re o veniton cleanser ni ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe veniton cleanser tegese maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lotinu la fi se o tu wa ka kire le taja ogun jake jado le nigeria asun wa lagbata fun veniton cleanser pe number code demand 00340515330 00340515330 ilese emi won naturalist care lo se veniton cleanser ohun laye tun lo
1: Accommodant Day 2026. Gbogbo ẹgbẹ́ nílé lóko àtìlẹ́yìn òdì ó tún ti yá. Ẹjẹ́ kájọ ṣe ọjọ́ ayẹyẹ Accommodant Day tún ti bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Yóò wáyé ní ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí November 12, 2026 ní Liberty Stadium nílùú Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ètò tí ó wáyé lọ́jọ́ náà rẹ̀. Bọ́ọ̀lù gbígbá, àkọ́jẹ́ ìdí ọkọ̀ fún àwọn àgbààgbà ẹgbẹ́. Ìfilọ́lẹ̀ owó 500 mílíọ̀nù náírà fún ẹgbẹ́. Àfihàn City Camera fún gbogbo ojú ìṣàn wa. Ìfilọ́lẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù fún Accommodant. Ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu àjọ elétò ìdìbò. Ìkọ́jáde ìwé ti Comrade Solomon Olúpòde, alága Accommodant nípínlẹ̀ Ọ̀yọ́ kọjáde. Bàbá ọjọ́ náà ni Alhaji Tomiwa Ọmọlẹ́wà. Alága ọjọ́ náà ni Comrade Bọ̀sún Ọlábíyí Àgòrò. Ààrẹ Pẹ́gẹ́sàn tí wọ́n tún jẹ́ alága TUC. Àlejò pàtàkì ọjọ́ náà ni Ọlọ́lájùlọ Gómìnà Ṣèyí Mákindé. Alága ìgbìmọ̀ àjọ̀dún ni Chief Taiwo Ahmed Ológun Ẹrú. Ẹ má gbàgbé o, Accommodant Day ó wáyé lọ́jọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí ní Party Stadium. Ó pọ̀ bí TBT èrò lálẹ́jọ́ o. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀.
2: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wey to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wey to. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
0: Online Dynamics ilé-iṣẹ́ akọrin àjò tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà kàkàkí tún fan wípé lọ́dún 2026 gbẹgbẹsẹ̀ kó bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London Work Permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bíi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada London Finland Ireland Hungary Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Online Dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí China April and October Europe Germany and Netherlands June 2026 South Africa May ló bọ́ sí London November 2026 ní ti BSB ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé Business Supporting Business International Online Dynamics àti BSB wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó àti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórìn ìrìnàjò fọjọ́ pípẹ́ ti ẹni kọ̀ọ̀kan wọn la lọ́fíìsì wọn o Adépatẹ Abẹ́bí Crescent Up Edition Police Station Jericho Ibadan Telephone 08102738145 àti 08032429497 Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn.
3: The Financial Services Regulation Coordinating Committee, FSRCC, in collaboration with the National Broadcasting Commission, NBC, wishes to draw the attention of the public to the activities of illegal financial operators, IFOs, which threaten public trust and the stability of the Nigerian financial system. The general public is hereby advised to refrain from dealing with unlicensed financial operators who deceive individuals with unrealistically high investment returns. Verify the licensing status of such schemes on this website. www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any suspicions of illicit financial activities, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
4: Ma wo mi bi mo se fe yin.
5: Mo n gbo 32
6: FM. 32 FM 94.9.
7: Eka bo pa lati ojude ja ikoni 32 FM le n gbo fe yin e. Ba fin donate e tin lo lori ibere ta bere ka to fa won ara le lanfani. O ni se pelu awon loselu won ni pe ajonek lawon mo dode bi awon loselu ba se nawo lati ma polongo eto dibo won. Be na si ni won ni pe igbese ara ibo an ta ibo en ti aje wa ba jere ba si mo lori yo fi mo ka to fin eji ka obi nkan se ri. Se won le gbo dode nikan pe wa dibo fun akolohun ogbo. Ati pe igbese wo ni ajo na o gbe lati le se odi won ye ti awon egbe oselu na won le ti fi gbedeke ti won gbodo na le o si won tele.
8: Sori eni ti o ba to ya omo se ko ye ko pe alakara ko sare wole nti amupitan so oga won enek o dabi orin ti efon ma nko si yan leti ati n bo tipe tipe orin efon ni orin efon de ko si eni ti orin efon ma ndun leti e bo ba ti bo sun bayi wa fe pa efon yan mo eti e gan ni eyin gbogbo ti won so yen ori amo ni ti o ran ke ata akara ni ti o ran iko omi gbona ni ti o le na ese aro ni jo ti machine ti run aso to run agbada to run yala to run buba to run sokoto to run pata to run yeri melo lo ran sorun ara e eyan melo ni won ti mu o ti pe ti inec ti nla to tin gbele na kale pe e gbodo na koja iye bayi nigba won fi ni 2023 ta di gbogbeyin won baye dollar je labuja shinec o si laye ngba yen ni eyan melo ni won mu titi di but won di keyin ni osun ti won se owo bo se wu won 20000 naira dibo ko se be eyan melo ni won mu eyan melo lo wa le won bayi ninu won cherry ti o ba ti si ofin wi pe mo ti so ka to dibo awon obo ta di koja yi mo ti so mo de ti ma to so nsin ti aba ti dibo se pe se ofin wi pe olopa iwo ti ani pe ko ma wo ko ma so ibu do dibo ti won ba gbe akoti dibo nibi to gbe wa ewon ogun odun lo nlo iwo adibo to ba ta ibo ta ba gba emu ewon odun mewa lo lo ko si adibo kan ta fe lo fi odun mewa gbara ni ogba ewon nitori oloselu kan lai se professor to tori senior president apabio to tori elo ewon odidi professor ti won ran lewon ni pe o se rulu fun apabio leyin yen iwo janduku ti won ba ran e wi pe ko wa gbe apoti ibo tabi ko dana sunbo tabi ko yo awon oludibo lenu ewon ogbon odun lo nlo seri ti won ba mu ofin yen lokukundun e ri pe koni si wahala mo ngba ta ti e wa so pe iye owo ti won fe san to fe na lati dibo se bi awon inec yi so se bi igbimo ti Abdulsalami Abubakar general to ti retire igbogi petu si eto idibo se bi won gbe kale bi pe eni keni o gbodo buuna o gbodo so ro ko ba kun gbe nitori ibo se bi ita agbo keyin ni eni to so ni edo wi pe to ba dibo fun are to wa lori oye yi awon o fun eni ina AK-47 eni kan so ni osun wi pe awon ege
7: awon tele won ja si bayi
8: awon ege e pa won
7: e pa won
9: ibo ni ibo won le ibo na ni ko nfa pa
7: won
8: eni ko so ni oke oya o ni gbogbo eyin obirin e ma dibo fun egbe kan te awon kan yin ba le yin e ma bo ma so wo yin alaga egbe to wa lori oye ni se ni orisirisi awon oro buruku ki se pe ijoba o gbo DSS n gbo bi won se n gbo mi lowo lowo bayi be na ni won gbo gbogbo so ku so ta mi yan so be na la won lopa n gbo be na ni inec n gbo kini won se si cheri nkan ti okunrin yen so amukutan to jo lori awon inec ori amo oran kini ori efun lasun ni
9: tori asiko wa laarin iseju kan ayajo ojo awon oluko lagbaye yo fe ri ba kan ti aba pe kelu bi o ti e iseju kan akeko ni yara akeko awon classmate won
8: e seun cheri e je ka bere lati bi atiku ko si lowo are o wa inec lo wa inec lo gbe form kale o ni elewe to lo secondary school to lo mo ro pe primary school na wa me primary school to lo secondary school to lo university tabi polytechnic to lo are de fili university nikan ko fili secondary school ko fili primary school INEC de gba form yen wole ko so fun are pe o fi li form e ton ko ten tun fe gba ise ni ile ise ijoba ti o fi li form ton to ma ri ise yen gba ni mo gba ti INEC go fun re to ba gba bodi fun wa ko si nkan to kun are ninu e iyen je iyen eh pe are o wa dahun ko dahun bere pe awon wo ni won jo lo lewi INEC ni gi woroko to danoru aru woroko to do benu
9: iyen je ki lati ku na fe gba nu e lati ma bere pe ki won daruko oluko
8: omo Nigeria lati ku emi gan le bere lowo are
9: ki le fe fi se be ba bere
8: ise gbogbo ilu orilede Nigeria la re bere fun ki are so school wo lo lo emi lo si industry grammar school primary school lo local authority primary school ki e sha iseyin ohun ni mo lo
9: se won ri kan le po
8: wo ma nbe o ti fe di o da ju ni university mi lo primary school mi nisin ti okunrin kan ti tun ko dada o da ju university mi lo ki lo lenu e te o ba fe gbase won so pe the school wo lo lo
9: ki lo wa be e ja sun ma warale e ja sun ma warale
8: eyin ti awon teacher mo ki won o tori teacher lemi na odun mokola mo fi teach ni primary ni secondary school odun kan ni primary school mo ki won daada sugbon e koju mo se yin daada ki joba de toju won owo ta won ti sa ngba owo gba mu o to ba ni owo ta nfun eru keru ma ba ku ohun ni ise yen le ju be lo e toju won keyin ti sa na eni te eyin te ba mo pe ko teyin lorun lati se ti sa to pe ngba ti e ri se journalist ko e ri se medical doctor ko e pe ki ma ba ma run le mo se lo si faculty of education ah fe yen awon ti muse won da muse tori won pe gidi gan la fe kon ma se ti
9: 7949 tabi 0705
7: 5949
9: ekaro
5: That's the FM member, Quentin Macuche.
9: That's your
7: Carol.
5: Hey, Baba, what you are doing? It's here. You look up. Aki, you are the same. You
9: know, I mean, a show. Hello, Carol. Yes, ma.
5: If I'm not Moki,
7: Carol, ma.
5: Moki Baba will look only.
8: That
5: is your family, Jonah.
7: I
5: mean, yeah, it is very similar to you. But I didn't know that in it, I want to go back in Russia. My friend, you think they are. Je ne pas to je pe dada ni lati sori lede. Se bo ye ki won fi awon agbofinro kan fi ti awon omo yen kan escort lo debi ti won lo. Se bi ti governor ba fe jade tabi president tabi awon kan to nse ijoba. Se bi won mo bi won se ma ko awon olopa, awon dora. Se ti mo wi pe won gba awon omo yen won sese ma gbe won loki oya. Se bo ye kan gungun awon agbofinro sinu moto kan so tun kan si waju won kan escort lo debi.
7: Ekaro.
9: Hello.
5: Ekaro
9: sir.
5: Ekaro.
9: Oruko yin.
5: Eku eto. Se mi tayo loruko mi. Mo ki fa ati olubin pe nbe yen.
7: E seun.
5: Ko le ki baba, baba olukun le ni.
9: E seun bo le tin pe wa o.
5: Lati yeke mo tin pe. Seri ora awon oloshele elemi kan fe dasi. Àwọn ọmọ tí wọ́n gbígbé àwọn kọ́pà ọ̀sùn àwọn ọlọ́run ajé kárí wọn gbà lára kàlàfíà. Ṣẹ́ra ẹwu gọ́ọ̀mù Edo State tó wà ní àdéhùn ti pò ní Nàìjíríà àti iye tí wọ́n ń ta epo ní UK. Ibi tó rí ẹ̀ fi kú dé kò mọ̀ pé wẹ́ẹ́ fẹ́ sí.
9: Alàgbà tèmi tayọ̀. Hello sir.
5: Èmi ò mi ò ókè ẹ máa gbọ́.
9: Ẹ dákun. Ẹni
5: mo sọ̀rọ̀ náà ẹ máa wọrí kíkẹ́yìn. Ṣẹ́ gbogbo nǹkan wọn nàìjíríà ṣe gbé ní secondary school tinubu ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ẹkọ́nọ́mì wá ń sìn àwọn olóṣèlú yẹn ìwọ̀n ọmọ mi ò rò fún ọmọ nǹkan tó ń ṣe wọn àṣẹ ẹrú ọ̀rọ̀ owó àwọn tó ń dìbò àwọn tó ń rabò gọ́ọ̀mẹ̀ntì sì rẹ̀ sí láti wọ́pọ̀ ni tẹ́ bá fẹ́ ṣe pé kónúkálukú ní open account kéèyàn má lo owó ẹ̀ personal owó ẹ̀ láti dìbò ẹ wo America ẹ wo UK party kọ̀ọ̀kan owó tó bá ń dá fún wọn owó tó bá ń donation kan náà lè fi campaign àkáǹtì tó wà ní báǹkì kan tí kò tó bá ti ń dáwó síbẹ̀ báyìí everybody a máa mọ iye tó wà ń bẹ̀ owó tó jáde táàmì yẹn la tó máa mọ̀ pé a serious àmọ́ pé ìtàn ìtàn ló yìn sọ fọ̀ náà
9: má bí tó bọ̀.
7: ẹ ṣeun
9: adúpẹ́ hello ẹ káàárọ̀ o. yẹ sá orúkọ yín.
10: orúkọ mi ni agitun bí mo ń pè láti ayé gbọ́ nìkan.
9: à ń gbọ́ yín.
10: mo kí fa ńlá mo lè kí fa bí n pé mo kí bàbá yàn nànà lákàyè dáadáa tó yẹn ohun tí ààrẹ sọ nígbà tí wọn náà fẹ́ ṣe ìjọ orílẹ̀-èdè tó túmọ̀ sí ọ̀rọ̀ nítumọ̀ fún wa torí tó bá gbórí yẹn túmọ̀ sí wa ni kò jẹ́ kí wọ́n jíró àwọn ọmọ tí wọ́n lọ sí ìlú fẹ́fẹ́ ìhòfin tẹ́ ti gbé yẹn kalẹ̀ pé wọ́n dáwùdù lẹ́ ti gbé kalẹ̀ fọ́nẹ̀ jà mọ́ pé
9: Alagba Omowale Adewale Omotosho ese adupe gbogbo awon te ba wa salaba pin akiyin o konichi bai lo labala iroyin baba fendo fun tita roi baba ese ajinde ara yo ma je gbo eyin te ba wa dasi na agba na oni wo ise yin gbogbo bi te ti rowo ra kadi pin Abdulsalam Adigun ololowo botini to pe wa wole awodide la oko yi to ba ti de la go kan lo so ke pade mi ato lolufe mi Lamboroki lori royin kaye fi titi gba na ati leyin gba na won ni soko fun wa olobi n pe fatoye lo ko mi ire
7: emi ni kunle fani e ko kale.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbì ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́ nínú ètò yìí, kò síbi tí ọwọ́ jẹ irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànàkú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

fẹ́ ètò yìí o. Ṣẹyẹ ọ̀kan nínú ọmọ wọn ni ìlú kan nílẹ̀ Yípo lọmọ yìí ti lọ ṣiṣẹ́ sin ìjọba. Ṣẹyẹ àti àwọn akẹgbẹ́ wọn lọ sódò lọ wẹ̀ èyí tí wọ́n ń pè ní swimming pool tí wọ́n ti lọ wẹ̀. Ibẹ̀ ni a ti lọ wẹ̀ tí Ṣẹyẹ ṣe mumi yó tó dẹ̀ kú sínú omi o. Kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wẹ̀ ńbẹ. Bó ti wá wẹ̀ tó mumi yó ńbẹ̀ ni òye ẹnikẹ́ni tó ń ṣe wọn ní kàyéfì Ṣẹyẹ kú sínú omi. Wọ́n tún gbòkú Ṣẹyẹ wálé inú mọ́tò station wagon kan ìyẹn 544. Inú ẹ̀ ni wọ́n tẹ́ òkú Ṣẹyẹ sí tí wọ́n fi gbé wálé nílùú wọn. Ìyá ọmọ yìí ni wọ́n kọ́kọ́ pàdé lẹ́nu ọ̀nà táwọn àlejò wọ̀nyí sì ń bi pé ṣáwọn ni màmá Ṣẹyẹ bẹ́ẹ̀ ni ẹjọ́ kí ló dé sí ò sí o kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ dákun ọmọ yìí o mi ò mojú yìí ń tó bá ṣẹlẹ̀ ni ẹ sọ fún mi kí ló dé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ mọ́mì ẹjọ́ àwọn dáde Ṣẹyẹ ń kọ́ bàbá Ṣẹyẹ ò sí nílé àní kí ló dé ẹ wí fún mi Ṣẹyẹ da ọmọ mi ń kọ́ actually mọ́mì àwọn dáde ló yẹ ká sọ nǹkan tábá wá fún bọ́tà nígbà tí a ò ti bá wọn yẹn iná la máa sọ fún gbogbo àkókò náà ẹ wò ó ọwọ́ àtẹsẹ̀yà Ṣẹyẹ ti ń gbọ̀n òtútù inú ti ń mú un kò mọ ohun tí wọ́n fẹ́ sọ.

ẹjọ́ ẹtẹ̀kẹ́ ìzẹ̀ọ́ èmi tí mo wà níwájú yín yìí mo jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá níbi tí ọmọ yín ti ń ṣiṣẹ́ ṣìjọba ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ọlọ́pàá ni and ẹni tó ṣìkẹta wa yìí ọ̀kan nínú àwọn kọ́pọ̀ àtò náà wá ṣìjọba lọ́dọ̀ wa ni àní kí lọ́ọ̀ṣẹ́ lẹ̀ gbà mí ọmọ mi dàṣẹ̀yẹ ń kọ́ sí nǹkan kan ọ̀sàmù mọ́mì òun náà là ń sọ yìí ohun tó ṣẹlẹ̀ ni pé ṣẹ̀yẹ ti kú òkú ẹ̀ la fi mọ́tò gbé wá yẹn wọn tún fọ ọkù ṣẹyẹ fún màmá ẹ màmá ṣẹyẹ ṣubú lulẹ̀ lógedengbe ó múdi lọlẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mì wọn gbé màmá ṣẹyẹ ńlẹ̀ tí kò ṣeé gbé wọn fà lápá ó ti da gbogbo apá lẹ̀ wọn tètè fi mọ́tò gbé màmá ṣẹyẹ lọ sí hospital nílé ìwòsàn dókítà ní eléyìí ti kú ó ní òkú ni wọn gbé wá o gẹgẹdẹ mi ń gbiná a ó ti ṣèyí síná àjálù yìí ọwọ́ pọ̀ jù nínú mọ̀lẹ́bí kan ṣoṣo àwọn tí wọ́n wá tó fọ̀ nígbà táwọn náà gbọ́ ohun tó ṣẹlẹ̀ àyà wọn já wọ́n ń gbọ̀n jìnnìjìnnì pé táwọn bá mọ̀ àwọn ìbátú tó fọ̀ fún ìyá ṣẹ̀yẹ ṣe làyà wọn lò pèpèpè nígbà tí wọ́n sọ pé ìyá ṣẹ̀yẹ ti kú òkú di méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n bá lọ bá bàbá ṣẹ̀yẹ níbi tó ti ń ṣiṣẹ́ wọn ní gbẹgẹdẹ míì tún ti gbiná o.

àwọn tí ọlọ́pàá kó wọ́n wá bí wọ́n lágọ̀ọ́ ọlọ́pàá wípé kí ló dé wọ́n ní kí ló dé tí wọ́n fi ń ju òkú fẹ́ni ẹlẹ́ni wọ́n bá ní ajẹ́ ni pé nígbà tí ń sọ kótókótó làwọn ṣe bí bóyá ó ń kà ní wípé àwọn àjẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá ni ó máa ṣe o ṣé wọn ò mọ̀ wípé ìwà apànìyàn ni wọ́n ń wòye ó sì ní ìjìyà tó so mọ́ lábẹ́ òfin èmi ti yín tòótọ́ wọn gbé ìyá yìí dùgbàdùgbà ó dilé wọn ti ìyá ìmọ́bì kan tí wọ́n tẹ̀só lókùn lọ́wọ́ àtẹsẹ̀ wọn so mọ́lẹ̀ ńbẹ o gbogbo mọ̀lẹ́bí ló ń sá fún wọn ní àjẹ́ ni wọn ní lọ́lá náà ń gbàgbọ́ ó ní àjẹ́ ni lóòótọ́ wọn ní gbogbo àwọn ọmọ páyọ̀sì tó kú wọn ní ìyá yìí ló ń pa wọn jẹ tó ń fi wọn dájọ ìyá àwọn ọmọ wọ̀nyí tó kú wọn ní òun náà ló wà ńbẹ o ẹ mọ́ gbàgbé pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wòlíì ti sọ fún wọn wípé olúwa ṣetán àti fojú wa ṣe bí hàn síta gbangba mo ní lọ́lá ní dájúdájú ìyá yìí ló ṣìkà ẹ̀dá tí wọ́n ń sọ mo ní lọ́lá ní tóun náà bá tiẹ̀ mọ̀ ni ńṣe lohun ìbá fi sílẹ̀ lọ́jà kí wọ́n ó jùkò fún pa ó ní ìyá yìí ò yẹ lẹ́ni tí wọ́n ń ṣàánú ó ní kò yẹ kó ṣìkà kan lọ láì jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀

gbogbo mọ̀lẹ́bí pa ìyá yìí tí wọ́n ní àjẹ́ ni wọ́n ní àjẹ́ pọ́nbélé ni kódà níbi tí wọ́n so mọ́lẹ̀ sí ẹgba ni wọ́n fi ń fun lóúnjẹ ìgbà tó yá ẹnìkan ní pípa ló yẹ kí wọn ó pa ìyá yìí o wọn ni ó ti ṣèkà sẹ́yìn jò wọn ní bí wọn ò bá tètè pa kó má jẹ́ pé oní ó pa gbogbo mọ̀lẹ́bí tán lọ́kọ̀ọ̀kan ìjèjì nígbà tó yá àwọn mọ̀lẹ́bí ní àwọn ò ní lè bá ìyá yìí gbé nínú ilé mọ́ wọn ní kí monílọ́lá wá gbé kú níbi tó wà o kó wá bòmíì tí ó gbé sí monílọ́lá ní kó n tó gbégbèsè kankan ẹjẹ́ ń fi tó dáàdì mi létí ló bá gba chọ́ọ̀chì tí wọ́n ti ń tọ́jú bàbá ẹ̀ lọ láti fi tó ń ṣẹlẹ̀ yìí tó létí bí monílọ́lá ṣe ń dé chọ́ọ̀chì lọ́dọ̀ olùsọ ẹnu ọ̀nà ló ti pàdé olùsọ tó pàdé wòlíì yìí o ó ní dáàdì ìdè ti já ogun ti ṣẹ́ ẹwí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ẹni kó tó tó jọ méje òní olúwa ó fojú aṣebi hàn nígbà gidi lójú ayé ẹ wò ó olùsọ dáàdì atimọ òsìkà náà àṣemọmọ dáàdì mi ni àṣeyà àgbà lẹni bí ọhún ó ti kà lọjà tí wọn ti fẹ pa bíntín.

olùsọ́sọ gbogbo tó ṣẹlẹ̀ pátá fún mo ní lọ́lá ó ní bàbá ẹ̀ ló fẹnu ṣe àlàyé kó tó di pé ó wọlé o ni mo ní lọ́lá bá kọjú sí bàbá ẹ̀ ó ní ẹgbọ́n bàá mi sóòótọ́ ni tí mo gbọ́ yìí bàbá ẹ̀ ní ẹ̀ òótọ́ ni mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi láti fi òpin sí gbogbo àjálù tó ń dé bá mi ni mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n má ba bàbá báyìí kú ni olùsọ wa ń bi Pius wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ǹjọ́ lè jẹ́wọ́ níwájú olúwa àti ènìyàn bí ó ní sì ní láti jẹ́wọ́ níwájú mọ̀lẹ́bí olóògbé ìyẹn bídèmí àti wípé ó gbọ́dọ̀ san owó tó jẹ ògú o kó san fún àwọn mọ̀lẹ́bí àti ìyàwó ẹ̀ kí òkú kó lè bá jẹ́ ó sinmi àbí ṣé kò jẹ òkú lówó ni ó ní ha òun jẹ òkú lówó mo ti jẹ́wọ́ fún yín tẹ́lẹ̀ olùsọ Pius ni ó ti yá gbogbo owó tó ń jẹ olóògbé òun ṣe tán láti san gbogbo ibi tí Pius ní ilẹ̀ sí ó tà àtàwọn nǹkan ìní ẹ̀ kọ̀ọ̀kan gbogbo nǹkan tó tà yìí ó kó gbogbo owó ẹ̀ wọ́n dì sínú àpò ṣakaṣaka kan ni wọ́n bá gbé sínú mọ́tò ó délé àwọn olóògbé olùsọ̀ṣẹ̀ lẹ́yìn náà tẹ̀lé lẹ́yìn

ilé iṣẹ 32fm náà lẹ ń gbọ yìí 94.9 nìbàdàn gbẹlẹ gbọ ló kọ ètò tẹ ń gbọ yìí o pẹlú kọládé alábí ọmọọba lóde òṣogbo àkọlé ìṣẹlẹ gbáńkọgbì tẹ ń gbọ bọ yìí ni mo pè ní àjálù mo mọ yìí pé gbogbo yìí lẹ ń fọkàn bá mi ń bọ ẹdẹfẹ wo ibi tí wọn fulẹ sí àjálù ti ṣẹlẹ̀ sí páyọ̀sì gbogbo yìí lẹ gbọ́ tàjálù tó ṣẹlẹ̀ sí inú ọmọ mẹ́fà tó bí ó kúkú ẹyọ kan ṣoṣo ìyàwó ẹ̀ náà bá lọ láìmọ̀ wípé páyọ̀sì gan ló fọwọ́ ẹ̀ fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ níbi tí wọ́n fojú sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tí wọ́n wá fojú sí ọ̀nà ò bá bẹ̀ lọ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn páyọ̀sì ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ fún olùsọ ṣẹlẹ̀ o gbogbo ohun tó ṣètìlé fi jó tó fa àjálù olùsọ ṣẹlẹ̀ ló bá gbé lẹ́yìn lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹni tó ṣẹ̀ ó lọ bẹ̀ wọ́n ń bẹ o páyọ̀sì náà débẹ̀ ó jẹ́wọ́ gbogbo ohun tó ṣe pátápátápátá olùsọ ní ẹ wò ó gbogbo ìdílé ẹ̀ ló ti kú tán nínú ọmọ mẹ́fà tó kú ẹyọ kan ṣoṣo ló kú ọkàn yẹn náà ò dẹ̀ balẹ̀ mọ́ olùsọ ní ẹ dákun ẹ bá mi síjú àánú wò ó kódà owó tó jẹ òkú ọ̀hún àti gbé owó náà lọ́wọ́ báyìí o ẹyin kọ́ yìí nígbà tí ẹ̀bẹ́ pọ̀ ní bọ̀dé ẹ̀gbọ́n bídèmí ló bá gbé wọn lẹ́yìn ó dìlú wọn láti lọ ṣètùtù ẹ̀bẹ̀ fún òkú kókù le ba sinmi ogun sinmi ìjà sinmi ìbínú wọn tún ètùtù yìí ṣe padà ètùtù ẹ̀bẹ̀ ni wọ́n pé o wọn ni bí bẹ́ẹ̀ kọ́ ọmọ kan ṣoṣo tó kù ti Páyọ̀sì ní ìyẹn mo ní lọ́lá wọn ní òun náà ó lọ sí i lẹ́yìn náà lòkú ó tó wá fàbọ̀ sọ́dọ̀ ẹni tó pa gangan wọn ní iṣẹ́ tí wọ́n ní kò kò jẹ́ ló ń jẹ́ ohun tí wọ́n ní kó ṣe ló ń ṣe wọ́n ní wọ́n ti gẹ́gùn wọ́n ti ṣépè fẹ́ni tó pa bídèmí ẹ̀ wọ́n ní èpè àtẹ̀gùn tí wọ́n gé fonítọ̀hún ló ń ṣiṣẹ́ tó ń ṣe káwí káfọ̀ káwí owó tí Páyọ̀sì jẹ òkú àwọn mọ̀lẹ́bí òkú gbà ẹ̀yìn èyí ni wọ́n tó ṣètùtù ẹ̀bẹ̀ fún láti fi òpin sí gbogbo ogun tó ń jà á lẹ́yìn èyí olùsọ ṣẹlẹ̀ náà ṣiṣẹ́ àti àjò tó gbóná kan fún Páyọ̀sì o ní church oníkòṣogun mọ́ kò sí dààmú mọ́ kó fọkàn balẹ̀

ojú ò tí ì là téèyàn kan má ti ń ṣe báyìí ti ń kọjá lọ tó ń dásọ lóde tàbí tó ń dásọ lọjà wọn lè ní àjẹ ni tí wọn ó dẹ mọ ju òkò fún ìyá àjẹ ìyá àjẹ ọmọ mélòó lọ pa ni wọn ó bá máa nà á ìgbà tí ìyá bá wá pọ̀ jù ohun tí ìyẹn ò ṣe ni ó bá máa sọ ó yá jẹ́wọ́ ọmọ mélòó ló ti pa ọmọ méjì ni ọmọ mẹ́ta ni bẹ́ẹ̀ ìyá tí wọ́n ń nà yìí kò mọ ohun tó ń ṣe kò dẹ̀ mọ ohun tó ń sọ tàbí nígbà tí ìyá bá ti pọ̀ jù kó máa sọ nǹkan tí kò ṣe ẹ má sì mí gbọ́ èmi ò sọ pé kò sájẹ o àwọn àjẹ tí ń ṣèkà fọmọ bíbí inú wọn wà tí wọ́n pọ̀ èmi ò sọ pé kò sájẹ o àwọn àjẹ tó ń pọmọ jẹ ọmọ bíbí inú wọn jẹ wọn wà tí wọn pọ bí wọn bá ti mumi ọdájú ṣùgbọn ọpọlọpọ àwọn èèyàn ló ń ṣe àwọn míín mú tí wọn ń pè wọn lájẹ tọjá pé ọpọlọpọ àwọn tí wọn ń ṣe mú yìí wọn kì í ṣàjẹ àìsàn ọpọlọ ló ń dà wọn láàmú tá ò dẹ ní mọ.

mo nigbagbo pe gbogbo wa la ti kogbon ninu isele gbankogbi tini eyi ti mo pe ni ajalo ajalo ibi ko ni sele zeni kokan ninu wa ewo pious ewo nto fowo efa ewo nto sele sawon omo to bi awon omo olomo ti o mo wo mese ninu ti won kule lai mo wi pe ijiya ese owo baba won la won na nje nbe bẹ́lẹ̀ ṣe bá ń jìyà olódodo a máa bá wọn pín nínú iye ẹ̀ṣẹ̀ ọ̀hún o bẹ́ẹ̀ àṣegbé kan ò sí àṣepamọ́ ló ń bẹ pious dẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó dẹ̀ jìyà ẹ̀ṣẹ̀ náà débi wípé ó pàdánù gbogbo ohun tó ní tọmọtọmọ ẹ̀mí tiẹ̀ náà fẹ́ lọ sí díẹ̀ lóko ìwọ náà ò yá fèyí kọ́gbọ́n

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọwọ, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
9: 0707-460-3911. Máa kọ́kọ́ da Golden Mummy sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Máa wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílíkì aṣaralóore nínú.
10: Dúró náà, nígbà wo ló fi mílíkì sínú rẹ̀?
9: Golden Mummy 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílíkì sí mọ́.
11: Ìyá mi, ó mà dùn gan ni.
12: Golden Mummy 3-in-1 àǹdí èyí tí mílíkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mummy tó gbogbo èèyàn dín wúrà.
13: The Financial Services Regulation and Coordinating Committee (FSRCC) and the National Broadcasting Commission (NBC) don join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators (IFOs) dey cause every day, where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Obodo Nigeria. Them dey advise us to stop to dey follow and do business with financial money operators when no get license. I beg, confirm the license of those kind company or top these websites them www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
14: You're listening to 32FM 94.9.
15: Ma wo mi bi mo se fe yin.
16: Mo n gbọ ta ti 2FM.
17: 32FM 94.9.

yẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé yẹn ti gédéńgbé àwọn ọlọ́pàá kan wọ́n ṣàlàyé fún mi wọ́n sọ nǹkan kan tó yà mí lẹ́nu ẹ ò ní kíni wọ́n wí wọ́n ní lọ́dọọdún ó níye bílíọ̀nù tíjọba máa ń yà á lẹ̀ fáṣọ ọlọ́pàá àti bàtà ọlọ́pàá wọ́n ní kí n lọ ṣèwádìí ẹ̀ wò dáadáa wọ́n ní láti bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí tàbí ọdún mẹ́sàn-án wọ́n lówó tíjọba ti ní wọ́n ná fún aṣọ ọlọ́pàá àti bàtà ọlọ́pàá wọ́n ní àpapọ̀ owó yẹn ó ti lé ní bílíọ̀nù méjìlá 12 billion tàbí kó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́pàá yìí ní kò dẹ̀ sẹ́nì kankan tó ń fún wọn ní yúnífọ́ọ̀mù tàbí bàtà ọlọ́pàá látọ̀dọ̀ ìjọba ṣùgbọ́n gbogbo ìgbà táwọn bá ti ń gbọ́ owó tùlùtùlù yìí ó máa ń yà wọ́n lẹ́nu púpọ̀ púpọ̀ ẹ wá máa gbọ́ ṣèjọba láùbì ni pé owó tí wọ́n ń ná lọ́dọọdún fún aṣọ àti bàtà àwọn ọlọ́pàá ń bo lowó náà ń lọ ọwọ́ ta ló wà ṣowó náà ṣé wọ́n ń lò ó fún ti wọ́n sọ

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nà wá sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdì ẹkúdẹ inú ayé bàbá wa, olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbolúwa bí, bàbá ń gbolúwa bí.
1: Dádì ẹyin ni sa,
2: èmi
1: bẹ́ẹ̀ ni sa.
2: Lúwàdí àwòrán olè gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹni ìwé olúwa náà tó ń dẹ tó ń dára dùn
0: Tẹ̀dí 2 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: lórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí kí mọ kí ọmọọba dókítà olùmídé adémilóye ẹ káàbọ̀ sórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí.
1: ẹ káàárọ̀ sá. mo kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí mo kí gbogbo àwọn èèyàn tó ń dá sí ọ̀rọ̀ iléeṣẹ́ yìí látòrí chairman títí kan everybody outside within and outside I thank you so much for standing by this company and by seeing that the company is doing well. Orí òkè ten lé yẹn ẹ máa débẹ̀ ṣáání. Gbogbo ìṣòro ayé yín kó pòórá dànù. Ẹ ṣe gan.
0: Ẹ káàbọ̀ sórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí.

0: 32 FM, 94.9. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: This is my favorite.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Oorun dídùn tó peléke. Kí ló ń se ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
4: Ẹni àwọn àlọ́nà làákò ìbọn lọ sí ń bọ̀ tó fòrà dání.
5: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
4: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe. Gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe. Gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù. Ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà kábú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn. Ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún. Dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka. Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun.

0: Hello, Carol.
1: Hello, Carol.
0: Hey, Carol, sir. Hello.
1: Hello.
0: Hello, Carol. I'm going you. Hello. Hello. Hello, Carol.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Ọlọ́run àwọn àpẹẹrẹ yín.
0: Àmì.
1: Mọ́mì ni mí títa Adétọ̀yà ni látàpátá.
0: À ń gbọ́ yín mà.
1: Ẹ bá ń tí bàbá wa tán wà ń bẹ̀ yẹn wò ẹ́ rò pé tí bàbá yẹn ń sọ inú ọkàn mi náà fi ń sọ jáde ni. Àtìgbà tí mo ti gbọ́ kinní yẹn ni mo ti ń wò pé báwo la ṣe lẹ́nu ọ̀rọ̀ láti lọ bá àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí pé anybody ó máa kó máa ṣe ojú kọ nílùú ibi tó bá ti kàwé. Ṣé ipá ni kán mọ ara wọn ni? Tó bá fẹ́ kí ìlú tiwọn náà ṣe àti wọ́n tún gbogbo ilẹ̀ tiwọn náà ṣe bá ti tún ti wá ṣe ń dìbà yìí náà. Wọ́n ti mọ̀ pàwọn ọmọ wa lọ tọ̀hún sí ojú wọn mọ̀ ṣe àwọn ọmọ wa ní jàmbá. Kíkà kò sí ìlú ẹ̀rù. Ẹ kọ àwọn Ibo, ẹ kò wọn wá sí Ìbàdàn, ẹ wà kó Ìbàdàn, ẹ kò lọ Ibo, ẹ kò Ìbàdàn, ẹ wọ ẹ̀yàn ọjọ́ tẹ Yorùbá, ẹ kò wọn lọ sílẹ̀ Àbúta. Fún kí ni? Kíkà dúró ìlú ẹ̀ tọ́ bá ti mọ̀ fáwọn ìlú káńsẹ̀. Èmi gbọ́ ti sọ, kò tọ́ ọmọ nìkan tó máa lọ sáàbù nílẹ̀ ilẹ̀ burúkú kan tí wọ́n fi máa wá kó àwọn ọmọ lọ́mọ
0: lójú
1: ọ̀rọ̀. Kò sílẹ̀ láti èmi lọ kí kálukú ó sọ fọmọ rẹ kán jókòó lù wọn ẹni tí yóò bá ti lè lọ kó fi wálẹ gbogbo wa kọ́ láti ṣiṣẹ́ ìjọba ṣé bí wọ́n ṣe ṣe náà ìyẹn tí wọ́n ríṣẹ́ tí gbogbo wọn di ọlọ́kadà káàkiri.
0: Ẹ ṣe pọ̀ mọ́. Hello. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè o.
1: Hello, bàbá mi yóò ń gbọ́ mi o.
0: À ń gbọ́ yín o.
1: Hello.
2: Hello, sà, à ń gbọ́ yín.
0: Hello.
3: Ẹ
0: káàárọ̀ sà.
3: Orúkọ tèmi la Dékúnlé Màrọ̀.
0: À ń gbọ́ yín sà.
3: Ẹ gbọ́ mi.
0: À ń gbọ́ yín o.
3: Ṣé rí Nàìjíríà bí àwọn aṣáájú ọ́fíìsì youth service kọ́ ni wọ́n ṣe ń ṣe nìsín? Ẹjẹ́ àti ó ti da tá a gbọ́dọ̀ pé ó bàjẹ́. Ní Gowon tó gbé youth service corp lẹ̀ nítorí gbé lẹ̀ àwọn òtẹ́lẹ̀ àwọn aṣáájú wa òtẹ́lẹ̀ mọ́. Ẹni tó bá ti parí kó ṣàfù ní stéètì ẹ̀. Ọmọ wulẹ̀ lọ ọjà ṣe. Gbogbo wọn ni wọ́n mọ̀ gbogbo àwọn ọ̀gá àwọn leaders wa ni wọ́n mọ̀ pé insecurity ba Nàìjíríà jẹ́. They don't take care of it. Wọ́n sẹ́ndì àwọn ọmọ ọlọ́mọ lọ far away. Kí ló dé? Ṣé wọ́n fẹ́ da Nàìjíríà lù àwọn òbí tí a fowó tọ́jú ọmọ tí wọ́n ń gbọ́ ọmọ tí wọ́n ń bẹ̀rẹ̀ bí? Bí a dé pé tò sí yìí, ní sábà. Wọ́n dẹ̀ gọ sí Àbújá mẹ́ yẹn, wọn ni ní solution for it. Now it's not 7 or 5 or 8 days. So Nàìjíríà ẹwọ̀n tó bá ti kàwé tán kó sì rú ìlú nílùú ẹ̀.
2: Yes.
3: Ìṣòro ọ̀rọ̀ tó dáa.
0: Ẹ ṣeun.
2: That's it.
0: Hello. Hello.
4: Ẹ
0: káàárọ̀ sí.
4: Dókítà Adémiyé.
2: Ẹ ṣe sà.
4: Akújọ mẹ́ta ṣáwọ́ ẹni ní kò ní wá fẹ́yìn.
2: Ẹ ṣe.
4: Ọmọdé jẹ́ mi o. Ẹ kó àti àmọ́ra wa yín láti ìbá ti náà. Kí ni ọ̀jọ̀gbọ́n ti sọ bẹ́ yẹn sà? Wọ́n ti sọ bẹ́ yẹn mà. Bàbá ló mọ óyé bàbá. Nítorí pé kí ni padà sọ pé ara kan jọ ni ọ̀nà gbogbo wọn. Gẹ́gẹ́ bí ó ní Jádélé Mọ̀mọ́dù ni lórí bàbá vendor. Ó ní nígbà tá a fún oní káńsà ọlọ́gbẹ́nu 684 ní ètò ọrọ̀ ajé. Nígbà tí bàbá sọ wípé àwọn ju ètò ọrọ̀ ajé sàn. Ètò ọrọ̀ ajé orílẹ̀ Nàìjíríà bá fi wé ẹ̀tọ́ lọ gbẹnu ṣùgbọ́n tó ti rí wòsàn. Ṣùgbọ́n nílé Mọ̀mọ́dù lórí ẹ̀dá padà 684 ni. Bàbá ló yé bọ́n ṣe ń ṣe torí ìrìn àjò tẹ́ ẹ̀ rìn táwọn orílẹ̀ ń kéèrà. Tẹ́tẹ̀ ní ọrọ̀ ajé lè ṣarajọ. Àlájì ò lè gbé pé bàbá ló yí fún ara wọn. Ṣé ní pàtì sí rí ìlú? Ṣé rí ọ̀nà tá a fi gbé kalẹ̀ ká ti yí padà torí kò jọra wọn mọ́? Ìṣọ̀kan náà ní ó dúró lé lórí ìgbà tó lẹ̀. Àjẹ́ ti fáríkà ní ìfẹ́ kankan sókè ni. Ṣùgbọ́n ní ohun ìbílẹ̀ politikus oníkálukú ẹ jẹ́ ká ti ṣe education self-sustainer education self-reliance kẹjẹ́ kọ́ máa fi ẹ̀ntà pinnu ṣe ọdún kan yẹn kọ́ máa fi wá nǹkan mọ́ra àwọn tó jẹ́ pé kán bá jáde tí wọ́n bá ṣiṣẹ́ á lè jẹ́ nǹkan táwọn máa jẹ ìwé ẹ̀rí ò ní jẹ́ pé kò nílò fún wọn ayé ní ìdíkò olúwa fẹ́mi yẹn ẹ pé tó sàn
0: ẹ káàárọ̀
4: mà.
0: Alàgbà Fèyí Adéwọlé láti W wọn ni ẹ wo ṣé kanṣu NYSC yìí ò járe kò fi bẹ́ẹ̀ nítumọ̀ kankan mọ́ bí tí wò ó mọ̀ orí ẹni tá a ní kí wọ́n fi mọ̀ lú lọ tí wọ́n á lọ jí ìyàn gbé. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀ o.
0: Orúkọ yín àti bẹ́ẹ̀ tí ń pè o.
5: Ṣọlá ni láti Mọ́kọ́lá.
0: À ń gbọ́ yín sà.
5: Wọ́n ní kanṣu NYSC owó tán mẹ́ẹ̀tì ń bẹ̀. wọn kò yẹ kọ kánsùlẹ ó gba àwọn tí mo wọn bẹ yẹ pé owó tí wọn fi kó jẹ wọn fi kówó jẹ ni wọn ni kánsùlẹ nàìjíríà wọn fi kówó jẹ ni
2: ọmọ
5: máa tó ti kọlé ní nyc tó yẹ pé nusans ni wọn mo mọ mẹsẹńdà lásán tó ti kọlé lórí nyc.
2: So kàn má kánsùlẹ nítorí bribery and corruption.
0: Hello. Yes, sir.
1: I can't. Ẹkọ sọ̀rọ̀ nípa network ṣé network yìí jẹ́ tó nìkan náà náà ṣe tíláàtú ọdún mẹ́rin tọ́ ti fẹ́ parí network tọ́jà ìdán ṣe yìí náà ṣé gbogbo àwọn ọmọ lórí ìgbà ṣé báwọn ọmọ yẹn bá parí ẹ̀kọ́ ṣé wọ́n máa rí sẹ́fì ṣe ìyẹn bẹ́ẹ̀ ṣé ẹ rí mo ti sọ ní orí ètò yìí erú ètò ní ọ̀dọ́ níbí ẹ kí wọ́n bọ́ ọ̀bá ní kánsù kiri yẹn ẹ jẹ́ kó ní kálukú sáàbù lágbègbè rẹ̀ nígbà tí èèyàn bá mú ọmọ tó tọ́ ọmọ tó náwó sórí ọmọ tó wá lọ sáàbù bí nǹkan tó wá kó wọn tó wá rí kó wá sanwó ẹ ìfòsíyàwó la fẹ́ kí àwọn ìyá àwọn òbí àwọn ènìyàn wà lọ́wọ́lọ́wọ́ ta wà
0: yìí
1: kò wọ́ọ̀kì mọ́ ẹ̀jẹ̀ kó ní kálukú sáàbù ní agbègbè
0: ẹ̀ ẹ̀ ṣe. Hello.
6: Hello.
0: Ó dá àsìkò tí kò wá ń papá mọ́ra. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dr. Olumide Ademiloye láàrin ìṣẹ́jú àyá ẹ bá wa rọ àwọn báwọn èèyàn sọ̀rọ̀. Ìṣẹ́jú kan.
2: Nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jẹ́ kọ́ mọ yín lọ fún youth service if you are not sure wípé ibẹ̀ máa wà safe fọmọ yẹn wọn ò lè ní kọ́mọ wá lọ sí tókótó kó wá lọ sí kinní kan tí ibẹ̀ ò dẹ̀ ní safe fún àwọn ọmọ yẹn Nàìjíríà ò tí lè guarantee safety àwọn ọmọ yẹn.
0: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dr. Olumide Ademiloye ẹ kú ayẹyẹ ọjọ́òbí yín tó kù lánàá ìgbà ọdún ọjọ́ kan ni ọjọ́ kìíní oṣù kẹwàá náà ni ambassador náà ọ̀jọ̀gbọ́n Yemi Farounbi Akinyin o fún ti ọjọ́òbí yín tó kù lókè èpè ìgbà ọdún ọjọ́ kan kò jẹ́ bí àrìmọ́ lẹ́ni lórí ètò gbàgede ọ̀rọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé Peter Olasupo Captain Pitu òun lorúkọ tèmi.

Ààrẹ Tinubu Shettima àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin kejì Labuja ni a ti kẹ́dùn pẹ̀lú àwọn ọmọ ogun ojú òfurufú eléyìí tí ọkọ̀ òfurufú wọn já láìpẹ́ yìí tí wọ́n sì jẹ́ di mímọ̀ wípé ìfira ẹni jin wọn ní Nàìjíríà kò ní gbàgbé wọn. Mákindé ti jẹ́ kó di mímọ̀ wípé ń ṣe ni ìjọba òun ó gbajúmọ̀ ìrànwọ́ lábala ètò ẹ̀kọ́ pẹ̀lú pínpín àwọn nǹkan tí ó tún mú kí ètò ẹ̀kọ́ kó tún gbèrú sí i. Ẹgbẹ́ afẹ́nifẹ́re ti pè fún àtúnṣe ètò ìsìnrúùlú. Lábala ròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Kenya ti fìdí rẹ̀ múlẹ̀ fún ìgbà àkọ́kọ́ wípé ẹnìkan ti dágbére fáyé kódìgbà ó ṣe láti pàṣẹ àjàkálẹ̀ àrùn ẹ̀bólà eléyìí tuntun ti ń jàràn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ Bọ́lá Tinubu ló ti kẹ́dùn pẹ̀lú àwọn ọmọ ogun ojú òfurufú torílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí ti dágbére fáyé kódìgbà ó ṣe nínú ìjàmbá ọkọ̀ òfurufú léyìí tí wọ́n kéde wípé ìfẹ̀mí ara ẹni jìn fún orílẹ̀-èdè Nàìjíríà irú eléyìí tó ṣẹlẹ̀ sí wọn ọ̀hún orílẹ̀-èdè yìí kò ní gbàgbé ipa wọn nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tá ààrẹ fi ṣọwọ́ lónìí ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ ogun ojú òfurufú ó náà ni wọ́n fi ẹ̀mí ara wọn lélẹ̀ lójoojúmọ́ lójú ọ̀nà àti dóòlà àti dáàbòbò orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àwọn ọmọ ogun òfurufú ọ̀hún eléyìí tó dágbére fáyé igbákejì ààrẹ Kazeem Shettima jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ àwọn ọmọ ogun tó sùn lójú ìjọ òun lọ́pẹ́ o látàrí ọkọ̀ òfurufú àwọn ọmọ ogun òfurufú náà eléyìí tó já nípínlẹ̀ Ondo. Shettima wá fi ń dánilójú wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò dúró ti àwọn mọ̀lẹ́bí wọn gbágbá pàápàá jùlọ bí orílẹ̀-èdè yìí ṣe ń kẹ́dùn látàrí ìpapòdà àwọn ọmọ ogun náà. Igbákejì ààrẹ ṣàpèjúwe ìjàmbá ọ̀hún gẹ́gẹ́ bí àdánù ńlá gbà fún orílẹ̀-èdè Nàìjíríà. Shettima ẹni tó sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè yìí bí àwọn ṣe ń pe ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà láti ṣiṣẹ́ sin orílẹ̀-èdè yìí bákan náà ló yẹ kí àwọn tún rántí àwọn tó ń fi ẹ̀mí wọn lélẹ̀ lẹ́nu iṣẹ́ fún orílẹ̀-èdè yìí. Igbákejì ààrẹ ẹni tó gbàdúrà tó sì rọ àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn alábàáṣe àwọn èèyàn náà ipe kí Ọlọ́run ọba kó dúró tí wọ́n. Bákan náà ló ṣe ìrántí rẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kéde ìkẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta léyìí tí àṣà orílẹ̀-èdè wa Nàìjíríà tó yẹ kó mọ fẹ́lẹ́lẹ́ lókè tí wọ́n gbé sí ìlàjì lójú ọ̀nà láti lè bu ọlá fún àwọn ọmọ ogun tó sùn ọ̀hún. Bákan náà ni ẹjọ́ dímọ̀ pé olùléeṣẹ́ ọmọ ológun ni ẹ ti pàṣẹ láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìjàm̀bá tó dé bá ọkọ̀ ojú òfurufú ọ̀hún.

0: ilé-ìgbìmọ̀ aṣojú sòfin kejì làbújá ni wọ́n ti kẹ́dùn látàrí ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ogun òfurufú eléyìí tó já nípínlẹ̀ Ondo wọ́n rọ ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà láti bomi sùúrù mu látàrí bí ìlàkàkà ṣe ń tẹ̀síwájú láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú náà alága ìgbìmọ̀ tẹ̀kútó lé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun òfurufú Kabiru Alazan nínú ọ̀rọ̀ tó fi síta lónìí ńṣe ni ọbànújẹ́ látàrí ìpakúra àwọn èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún tí wọ́n jẹ́ 32 bákan náà ló jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé wọn kò tí ì sọ irú àwọn èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún Alazan jẹ́ òde mímọ̀ pé àwọn ikọ̀ ìdóòlà ẹ̀mí tó ti pàjáwìrì àti àwọn àjọ elétò ààbò òun náà ni ó ń tẹ̀síwájú láti lè dájú pé wọ́n ṣe gbogbo ipa wọn níbùdó tí ọkọ̀ òfurufú ọ̀hún já sí àwọn aṣòfin ọ̀hún òun náà ni wọ́n ti wá rọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú àwọn àjọ elétò ààbò àwọn àjọ tó ní sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn mìíràn tọ́rọ̀ kàn láti dájú pé wọ́n ta mọ́ra múṣẹ́ ṣe lójú ọjọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún bákan náà ni ọjọ́ òde mímọ̀ ìpè àwọn sì nírètí ike àwọn èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún òun náà ni wọ́n ó dáyọ̀lá ẹ̀mí ọ̀pọ̀ wọn láyọ̀ àti àlàáfíà wọ́n rọ àwọn ọmọ Nàìjíríà láti dágunla sí àwọn ìròyìn èké tó ń jàràn báyìí látàrí bí àwọn aláṣẹ ṣe ń ṣiṣẹ́ lójú ọ̀nà láti rí dájú pé àwọn dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú náà ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ látàrí ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú tọkọ̀ òfurufú wọn já sí agbègbè ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa Usman Adamu sọ̀rọ̀ lónìí lórí ìwòye àwọn aráàlú ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ nípasẹ̀ bí àwọn ṣe ń bẹ̀rù ààbò iléeṣẹ́ tó ní sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú lẹ́yìn tí ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ológun òfurufú tó ṣàdédé jọ ọ̀hún tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ológun àti àwọn tí kìí ṣe ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tí wọ́n gbósùbà fún ààrẹ látàrí bí ààrẹ tinubu ṣe kéde ìbánikẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta náà wọ́n tún wá rọ àwọn àjọ tọ́rọ̀ kan gbogbo láti ṣèwádìí ohun tó ṣokùnfà bí ọkọ̀ òfurufú náà bó ṣe ní jàǹbá
1: pati ìjọba tí ó bá àwọn ará tí jàǹbá ṣẹlẹ̀ sí yẹn kẹ́dùn ohun tó dára ni gẹ́gẹ́ bí ẹni tí ó bá jẹ́ ènìyàn ẹlẹ́ran ara ó dára púpọ̀ láti bá wọn kẹ́dùn nígbà bákan náà àwa náà fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn ẹbí àwọn èèyàn tí wọ́n kò yẹ pé ọlọ́run ló fún wa ní agbára àti ìrọ̀fẹ́ láti lè dojúkọ ìpèníjà yẹn ṣùgbọ́n èyí tí a ó ṣe ní pàtàkì jù ni pé ìjọba yẹ kí ó ti máa gbìyànjú ṣáájú àwọn àsìkò yẹn ohun gbogbo tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ti ṣe wọ́n ó ṣe nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán kò ní dára kí ìjọba wà ní ipò ìbánikẹ́dùn ipò àti ìṣèjọba ni ìjọba yẹ kó wà kó ṣe ìbánikẹ́dùn akẹ́dùn nígbà àwọn kọ́pà tí wọ́n jí gbé akẹ́dùn láwọn ilé akẹ́dùn ìjọba yẹ kó ó ṣe ojúṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe àwọn irinṣẹ́ tí wọ́n ń lò bóyá bèrò ti bàálù yẹn ni àtàwọn nǹkan míì ó yẹ kí wọ́n wà ní títúnṣe ní gbogbo ìgbà kó tó dẹ̀ jẹ́ pé wọ́n á lò rárá àbí plane táwọn ìjọba ń lò tiwọn wọ́n ń bójútó àbí wọ́n ń bójútó àwọn tó dẹ̀ ń bá wọn ṣiṣẹ́ yẹn náà tá bá mọ̀ pé ara wọn náà jọ ń gbé ìjọba dúró bí wọ́n ṣe ń bójútó plane tíjọba fi ń travel ó yẹ kán bójútó àwọn tó ń bá wọn ṣiṣẹ́

0: Ìgbìmọ̀ tẹ́kọ̀ tó lé ìgbìmọ̀ aṣojú sòfin keje Lábújá tó ń rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní ẹtìrọ àjọ elétò ìdìbò lẹwà INEC láti ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn olùdíje tí wọ́n forúkọ sílẹ̀ lábẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí ó kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 kí wọ́n sì wọ́gilé orúkọ àwọn tí orúkọ wọn ò bá sí nínú ìwé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí àjọ náà ìgbìmọ̀ ọ̀hún jẹ́ òde mímọ̀ lónìí nínú ìwé kan eléyìí tí wọ́n kọ láti wá alága wọn báyọ̀ balógun tó pàkíyèsí àjọ elétò ìdìbò lẹwà INEC sí abala 77 ti ìwé òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tọdún 2026 pàápàá jùlọ abala 4 àti 6 ìgbìmọ̀ ọ̀hún tẹ̀síwájú tí wọ́n sì ń bèrè pé ó pọn dandan báyìí kí wọ́n tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó ṣàlàyé pé ọmọ ẹgbẹ́ òṣèlú tórúkọ rẹ̀ jáde nínú orúkọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó wà ló láǹfààní àti dìbò tàbí tí wọ́n lè dìbò fún nínú ètò ìdìbò abẹ́nú ètò ìdìbò abẹ́lé tàbí ohun tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú báyọ̀ balógun tó tẹ̀síwájú pé àjọ elétò ìdìbò lẹ́wà òun náà ni wọ́n kọ́kọ́ ṣèrànwọ́ tẹ́lẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ níwájú ilé-ẹjọ́ eléyìí tí àwọn kan fi ń pè níjà láti tú ohun tí òfin náà tó dúró lé lórí bákan alága ìgbìmọ̀ ọ̀hún wájú ọdún mọ́ pé ìgbésẹ̀ ti ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti gbé báyìí ló ti fagilé gbogbo ohun tó lè fa ẹjọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ó wá rọ àjọ INEC láti tẹ̀síwájú tẹnpẹlẹmọ ojúṣe wọn láì fi àkókò ṣòfò kí wọ́n sì rí dájú wípé wọ́n gbófinró lábẹ́ abala 77 ti ìwé òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2026 láti rí dájú wípé gbogbo ohun tó tọ́ tó yẹ láti mójútó àwọn ẹgbẹ́ òṣèlú àti ìlànà ètò ìdìbò nípa fífagilé àwọn olùdíje tí orúkọ wọn ò sí nínú orúkọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn kanewe enikan to je onwoye awujo comrade olufemi olukunle lo ti ro aje leto debo lewa INEC lati fi awon omo nigeria wi pe awon gbaradi lati se on toto fun ti eto debo gbogbogbo odun 2027 comrade olufemi olukunle lo soro ohun jade nigbati akoroyin wa otumo naye lara n ba won soro foro wa won lenu wo ti si jodumo ipe orilede nigeria lo ti koja kasese mo ro awon oludebo láti mọ́ta ìbò wọn tàbí ra ìbò wọn bí kò ṣe wípé kí àwọn àjọ elétò ìdìbò kí wọ́n korojú sí àwọn ọ̀rọ̀ kò bá kùngbé tó lè fa wọ̀ láàrin àwọn aráàlú bákan náà pẹ̀lú ìwà ìbàjẹ́ tó ń wáyé láàrin àwọn elétò ìdìbò àti àwọn tó jẹ́ elétò ààbò lásìkò ètò ìdìbò.
1: Ohun tí alága àwọn INEC tí ó bá wa sọ wípé àwọn olóṣèlú ò gbọdọ̀ na owó kọjá iye táwọn fún wọn wípé kí wọn máa fi polongo òbò àwọn èèyàn ò gbọdọ̀ tàbò àwọn èèyàn ò gbọdọ̀ ràbò àwọn èèyàn ò gbọdọ̀ ṣe jàgídíjàgbò nílé ìbò àti ń bọ̀ rí kì í ṣe nǹkan tí INEC chairman ní láti máa sọ fún wa lásìkò leléyìí bí ò ṣe wípé kí wọn pakítí mọ́lẹ̀ ìbò tá a dì ní 2023 wọn yẹyẹ dọ́là Lábújá yàtọ̀ síyẹn tába wo àsìkò táwa yìí kò bá kù gbé ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n lajú tí wọ́n sì ní láàkàyẹ̀ àti pé wọ́n dojú tì wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a ní láti ṣe ní bóba òkú lẹ́sẹ̀. Ohun tó bá yẹ tá a lè ṣe tá a fi lè jẹ́ kí akọwọ́ ọmọ àwọn aláṣẹ jù bọ́ṣọ ni pé ọlọ́pàá tá a bá fi sí ibùdó ìdìbò tí wọ́n bá gbé àpótí ìdìbò mọ́ lọ́wọ́ tó sì wò bí mú ti wòran kan ó lọ sí ẹ̀wọ̀n ogún ọdún wọn ò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Ìwọ tó o bá fẹ́ dìbò tó o bá ta ìbò folóṣèlú ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ló ń lọ.
0: Bákan náà comrade olúfẹmi olúkunlé nígbà tó ń sọ̀rọ̀ nípa àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé ńṣe ló gbósùbà fún àwọn olùkọ́ wípé àwọn gangan ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló tún wá ké pe ìjọba lẹ́kajẹ̀ka láti mú ìgbà ìgbádùn àwọn olùkọ́ lọ́kùnkúndùn kí wọ́n sì rí dájú pé wọ́n tún gbé ìgbésẹ̀ lórí bí àwọn èèyàn kan ṣe ń takọ́sọ wọnú ètò ìkẹ́kọ̀ọ́ tí ọ̀pọ̀lọpọ̀ kò ní ẹ̀kọ́ tó tó láti lè di olùkọ́ jákèjádò ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ tá a ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà.
1: Tí ò bá sí àwọn olùkọ́ orílẹ̀-èdè lè dàgbà kò sì sí orílẹ̀-èdè kan tó lè dàgbà kọjá ìmọ̀ tó wà lórí àtàrí àwọn olùkọ́ ẹ̀. ti e ba ri orilede to ba nra koro bi e je ka wo awon oluko won e si je ka wo ijoba won awon mejeje lo se pataki ijoba o se pataki fun oluko oluko na se pataki fun orilede ijoba gbodo mojuto owo osu ati awon ajemonu awon tisha e fun won ni owo osu ti yo wori won wo owo osu ta je kini won ma du lati sise yen owo osu ta mu ki inu won dun lati to omo olomo lati goke agba tomo olomo ba goke agba ti gbogbo won ba patopo soju kan na to ba ru orilede ti goke agba niyan o se pataki sugbon ki joba to wa mojuto ati gba yan sise oluko ki se gbogbo ruwa ogiri wa lo ye ko ma sise oluko ba se ru awon eyan be won ma fowo kese ni oga ta oga ota owo alaru a pe o de ru awon eyan be

gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti rọ gbogbo àwọn tó jàǹfààní ìlànà ètò ìkẹ́kọ̀ọ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lo àwọn èròjà náà fún àbájáde àti jẹ́ kí ètò ẹ̀kọ́ kó tún mọ́yán lórí sí i kí àwọn ọmọ sì tún lè pọ̀ ní àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo. Gómìnà ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde tó sọ síta níbi ètò ìfilọ́lẹ̀ pínpín àwọn alùpùpù 33 fún àwọn òṣìṣẹ́ kan tí wọ́n pè ní school support officers àti school mobilization officers tó ń ti àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ 182 lábẹ́ ìlànà ti ètò ti BESDA. Gómìnà Mákindé ẹni tí igbákejì rẹ̀ amòfin Báyọ̀ Lawal tó ṣojú fún òjọ òde mímọ̀ wípé ìjọba mọ̀ọ́mọ̀ dókòwò lẹ́ka ètò ẹ̀kọ́ lábẹ́ ìṣàkóso yìí láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kárí ilé kárí oko kó sì mọ́yán lórí jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Suraj Abiodun wá képe àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ àwọn òbí àwọn adarí lágbègbè ìságbègbè àti àwọn tọ́rọ̀ gbèrú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tuntun ọ̀hún lójú ọ̀nà àtẹ̀rí dájú pé àwọn ọmọ wọn jàǹfààní tó tọ́ tó sì yẹ.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ení ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bù káàdì ìbánisọ̀rọ̀ èyí ń richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè hárùn-ún ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: kòkòkò báyìí ńlá rán fàdí tí ajá tí ó sọnù ní kìí gbọ́ fèrè ọlọ́dẹ adé afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ọlọ́ rẹ̀ pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírun wọn fara mọ́ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bojúrí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì Tìmá, ẹ̀mí ọ̀làárọ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
8: Bá lo ráyéwá nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyéwá. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí ìdọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kan àyà ara rẹ o. Venitone Cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone jagunlabi panko pé ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bíi kóró sin. Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Cleanser. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533 iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe. Venitone Cleanser òun láyé tún lò.
9: Nìbàdàn nílé Olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí. Àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàǹbà. Fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center, láì dé ìtọ̀pẹ́nu, ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀ ní Láfẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà. Fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè, ìgbéyàwó, ìgbẹ̀yìn arúgbó ẹni, ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300. Tẹ̀lé lò fún AGM, conference, meetings, tó fi mọ́ èyíkéyìí ètò tẹ fẹ́ ṣe. Ọ̀kan sì tún wá ní Lafia Apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ 24/7 nínà tọ̀rọkoṣo. Àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn. Àbẹ́ ẹ̀gbọ́ àyíká yẹ ti lọ wà jù. Ẹ wò mí ìròyìn ò tó àmójúbà. Ẹ kàn sí Lafia Event Hall and Apartment lónìí nínú ọgbà Lafia Hotel Àpáta Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867. Lafia Event Hall and Apartment. We are waiting to host your event.
10: Owó iyebíye lọ pé èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ wọn ò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ń ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking, we are always there for you. Real phones a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878. Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
4: àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé àlépamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá parí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kọ̀ sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.
11: Junika gbe si radio mi 32 FM ti wa oke ka ye fi
12: jai jai e keji aja
13: e ka bo pada lato
12: ejo ka ton gajo e yara yara le ka to ka bo ejo n tori olohun ejo e ba wa pe piro
13: aya mi ja mo ro pe panapana
12: Peter Omo tabi ke pe olohun to ba Yusuf e so fun won pe roster wa meje
13: eleyi jakato ni tan jakato ni tan
12: e so fun pe roster wa meje
13: ma pin fun ra mi
12: eni pe kon pin
13: ma pin fun ra mi ma mu ka ti se
12: wa mu je kile se mo
13: ja pari eto na
12: oya ni so
13: to wu mi nu emi na ja won sin were
12: na oya mo lo mo je
13: mama yin lagbara mi
12: ta mo oni lo
13: so oni oro mo di ba mi ni ijoba bile okiti pupa ni ipile ondo nigbati oloyi agba kan ti en fori kota ni bi eto seku keyi kan e to waye fun eni won be en to lugbadi won ni be lara awon loye ti en se ajoyo keyin ni bi eto siku ohun ko to di pe iban kan ro gbira ni bi ti mo fokan si lasiko ti eto siku lo lowo enikan ti oro soju re ati eri ti menu akale aworan ni bi isele ohun na fidi e mule bi pe lasiko ti won gbe isese laruge ti won se etutu to to ati ilana atele fun eni won to dologbe na ni isele ile waye o ni bi pe jopo ohun ele to pe mo lebi ara ore atojulumo atalaam lori alamulegbe to pe won jo nibe won ni lokan daru logidi nigbati ibo fo ire enu re to ro gbira en to wa nbe ni riro ti ibo run ni bi eto sikun o je ara nkan ti fi se asa ti en seye ekeye fun etojo logbe bayi na won ni oruko eni to ku ti won soku e atoruko eni to pada ku to escort oku ko ti si ni tani isin lasiko ti iroyin je ki kojo sugbon nkan to wa nbi isele ohun won ni ibon lo koju bi o wu lasiko ti won yin oke lati fi seye ekeyin fun eni o oro de oro ile ise olopa alukoro won ni ipele Ondo Abayomi Jimo won so wi pe owo ti te nikan gege bi afurasi lori isele iku to pa escort en to ti ku won ni iwadi o tun tesi waju won si ni awon ori daju pe awon wa fi idi koko lori isele en to mu iku wa to pa to ti ku
12: ogao
13: kada ma sora
12: iroyin to kaye fi eleyi ona ni nje oko di mimo gege bi arakunrin kan eni odun 25 ti won pe ni afurasi bo ti salaye oro lori itakun ayelujara won ni o n rawo ebe si ijoba apapo orilede Nigeria wipe e dakun tori Olorun ijoba e pa ohun ni o e mo je ko won o wa laaye lati mo gbaye kankan bo ti wu ohun won wa salaye oro wipe e ti ri kilode to fi so be won ni arakunrin ohun lo soro wipe kijoba o pa ohun ina lona bayo fun ohun gege bi afurasi lo to ohun gba wipe ohun ja ole ṣùgbọ́n bí wọ́n bá ti sọ pé kí wọ́n dá òun padà sí ọgbà ẹ̀wọ̀n ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpadàbọ̀ àbíjà ń ó ní yóò burú ju tàkọ́kọ́ lọ wọn wá bílẹ̀ rí ọ̀rọ̀ onítẹ̀ bá gbàgbé wípé ṣáájú lọ́dún 2019 pàápàá jùlọ ó ní oṣù kínní ọdún ó ní lòun bẹ̀rẹ̀ léyìí tó sì jẹ́ wípé àfọwọ́rá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan ó ní lòun ṣe nígbà náà onígbà tí wọ́n gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ní abáṣọ pé kóun ọmọ lọ sẹ́wọ̀n ó ní ṣùgbọ́n nígbà tó ń dí ọgbà ẹ̀wọ̀n ó ní ìrírí tó ń bá pàdé lọ́gbà ẹ̀wọ̀n ó ní ibẹ̀ náà ni wọ́n ti sọ fóun pé àwa ìwọ ń ja olè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ní wọ́n ń lọ rèé já kúrò ń bẹ̀ kò ní pẹ́ tí wọ́n fi fiọ́lẹ̀ bo ba wa pada de gboro lore sora re di ogbon tarigi aloko lo nki gbegidi o na ni ko lore mo ja ole koda oni won tun fun oni iriri ati awe eko bo won o ti di akose mo se pe lore wa ibon to da e to fi mo ja ole gidi ko ku o lawon ole pepepe e ti won fi mo le omu kiri nigba ti salaye oro oni ise ri logan ti won wa pada wa yonda ohun kuro ni ogba ewon ni toto oni awon iriri e to n ti ri ni ogba ewon o lo tun aye ehun ro pada si ona mi ni debi bi pe ohun o ti e le se lai ma je koko won mo tun pada si bi irufe iwa be leyi to si n tenimo pe ijoba apapo won ni ki won we si ohun bo ti ko ni ti gesinu won le wa soro bi pe se ri nigba to je bi pe nigba ti won ba ti mu ohun ti won si pada fo ohun lo si ogba ewon won bi pe eventually ohun o pada gba ominira na ni won lo wa soro bi pe ko si nkankan mi to n le se o afiko won o jale bi jobo ba ti pa ohun ohun o ma tun lo gba eko kun eko ni o lo ti e to bi awon akoko kan eleyi to hun lo re duro sawon ile itura oni ohun duro sibe oni ki se po n lowo oni sugbon wu awon to won lo re ja lole ko won o ba tun le ri owo e to won o san fun won nile itura san ni ngba ti won wa se iforowanilenuwo ohun ohun si so wa waju si gege bi eleyi to salaye oro oni se bi won so wi pe ogba ewon isonida tun bi ki won ko ni biyan ti le lawon si owo to ti je pe ngba ti eyan ba pada de gboro awon eko ise owo gidi tan ba ti koyan yo tun wulo fi awon won lo so pe yin mu iya buruku won ni only punishment oni na ni nbe ni ogba ewon eleyi to n le ri salaye gege bi to n pada ri to hun ni o oni joba in to le pe yin o na ni ke pa o be ba ti pa ohun te to dan pada se won ah ohun o tun ya kanran jogbon mi si ni o
14: ori ori eniyan o pe o n bo olorun du steering ni ko mo pe ohun le ti egbe won di are won ti olorun awon eyan kan nitori ogo ni o ah nitori ogo ni o le je pe gbon ni o ti di eniyan la o ti won o pe mo bo lori apere injere
12: krista
14: omo ye lewon to di di eniyan la la ni
12: krista
14: baby
12: karoyin
14: okay
12: karoyin
14: nitori ogo ni o ni ehn wa ma wo pastor gi ah to bi se ko ni se ka oruko won ni apostle sam adegoke won pe na gijeris, apostle sam mobile fire ti ile ijosin ti Elijah generation church won ni apostle yi ti ile ijosin won wa ni akure nilu awon meri londo won ni won ti tora aforiji lowo awon obiri je ti lugbadi iban won nigba to si ni etu ata yanu won ni pastor gi won ni se se marriage tan ni na wa ni awon wo bi tan ti be awon wo bi tan bade pe ah
12: gbo go lo ye o baba
14: ti ki ba se si gbe yawo won ni awon yen ti robo mi gan o ni pastor awon lati ko ti awon yen wu awon lori ipepele gege bi eni olorun ti esi wu awon gege bi aperere sugbon o je n to ya o to dun awon gidi gan la won si ti tun wa so pe awon toro aforiji bayi lo wu awon to ti lugbadi awon lobire iyawo awon ile ijosin awon molebi awon atawon mi tan jaja awon jo je eni emi won ni ayo ti gbe awon koja laarin awon afarakan gbe bayi awon gbodo kokko mese seyin ninu ise oluwa na ko to di pe awon o tun gbo oro olorun awon o sumo olorun te si waju si ka won ba le de eni otun won ni awon o wa wi ah lori in tan se koja gege bi pe awon otun si ba wi lori ese ohun won ni sugbon ki aye le mo pe awon ti fowo atesi awon kro ninu elando
12: ninu kini
14: awon afara to di jajajajaja kan to mi ti so lo ko gbogbo ri bi awon ti e lo e ja mo lo wa suru mi ti won ti ni kesun di olokeji to ran kan mo ti koronu pe laduru mineral resources awon te refine eh awon wa sinu plan bi pe le pada mu e won lo je bi omo Mm. Bi
12: na, Lamborghini Lamborghini.
14: Ti mo fi mari, eh mo bi be lo mi omo mi.
12: Be ni titi disin.
14: Ai ro mo jo lo mo je ri da mu.
12: Eh titi mo bi.
14: Generator temi o ni di solar, e munado ko ni.
12: Ko pa ne?
14: Ah. Be wo ori pe rere Oluwa.
12: Eh? E ba awon eyan yin kan nu. Eyin e bo ta ke je wo agbara Olorun laye.
14: Ah, ni ta je wo nti wa. Eh, en ba li past ni mari kan je wo. Present la wa ni.
12: Ona ti je ati mo ni donorun mo wa lewo
14: mejeson
12: o se ni la nu won ni agun ikan nibi titi nwa ti je ati mo won ni ile ise ti won ti mo se ike won ni ibe na lo wa nilu Italo ijoba
13: Iyawa.
12: Ijoba o. Eh, an kesi yin o tori awon eyan yi.
13: Staff di dikan o.

0: anywhere you go, anywhere you day, we day for you. Listen to us live on Radio Garden at 32 FM 94.9 Ibadan. YouTube self deo as 32 FM Ibadan. Oh yeah, make we continue the conversate.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá náà ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí.

0: láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà la láwọn àwòrán mẹkáníìkì
1: GMF Auto Services Limited.
0: Bóyá ẹ̀ tí ìdébẹ̀ wò ní ọjọ́ ẹ mọ̀ pọ́mọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbò irinṣẹ́ ni ó dagnose mọ́tò yín kẹ́ẹ́ ṣe bí wọ́n ti máa fẹnu fapo sórí tabureto. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem láwọn fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ̀ ń lẹ̀ bíbà àwọn alálàlù àtàwọn.

0: ẹnu lásán kọ.
1: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart cash látọ̀dọ̀ Airtel.
2: Òórùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí. Kí ló wà nù ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
3: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó ìwọ ni wọ́n bá wí.
4: Ìjọ fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé. Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emirin jẹni. Bẹ́ẹ̀ ni kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ fún yín, kì í ṣe àgbà àná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfin tótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yéé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwò pọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrù tán.
5: Lo rayowa nitori po lowo lowo ton ba ntan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fi nse ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan ya ara re o veniton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe veniton clean sa ate se maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lotinu la fi se o tu wa ka kiri le taja ogun jakejado le nigeria asun wa lagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ile se emi one natural care lo se veniton cleanser ohun laye tun lo.
6: Yes, Lafia Events Hall and Apartments, Akpata Ganga, Ibadan, is your event destination with modern facilities to host memorable events, ceremonies, and programs such as weddings, chieftaincy, burials, birthdays, AGMs, concerts, and anniversaries. At Lafia Event Center, there is a big hall that can contain as much as 1,500 guests and a smaller hall of 300 guest capacity for seminars, symposium, trainings, and small get-togethers. There is also apartments for family and organizational retreats. Seeing is believing, located in a very serene environment. Lafia Events Hall and Apartments will give you an opportunity to enjoy uninterrupted power supply, ample parking space, and watertight security. Check us out today at Lafia Halls and Apartments inside Lafia Hotels, Akpata, Ibadan. Telephone 0708-759-5867. Lafia Halls and Apartments, we are waiting to host your events.
7: Junika gbe radio mi 32 FM ti wa okay.

0: ọmọ tó fà wà nù sweet yìí náà.
1: So like ẹ.
0: Mo like ẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yá bàbá Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọn náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kàyé o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Má wọrí ní tiẹ̀. Ọ̀gá, ẹ jẹ́ jẹ́ rìn.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ́ ni kò ti tánú mọ́tò.
0: Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀.
1: Má wọrí já lọ́ngbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fi yẹn rí po náà. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kó o take care ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, èló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ń ní fílẹ̀nsì pé mi mo ní mọ́tò so èmi ló ń fọ́ fún. Ó dàbí ó ti fún mi nọ́mbà ẹ̀ gan-an, ó ní kí n dá wá. Mọ̀ wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀tò ti tánu mọ́tò.
0: Epo bá tánu mọ́tò kó lọ rí epo sí.
1: Ṣé máa ṣe transfer sí ẹni tá a bá dé ní epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer sí hàn. Kókó wa gba báǹkì mi kó lọ gẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.
6: Má wo mi bí mo ṣe fẹ́ yín.
7: Mo ń gbọ́ 32 FM.
5: 32 FM 94.9. Diri Gbosa.
8: Gbosa, Gbosa, Gbosa.
9: Torí mo dé, mo dé. Òhun ni tèwé àgé.
10: Ó ní àdèwé fáàmù ó tẹ́lẹ̀ kò náà mọ̀ ọ́ dọ́gba kíá.
11: Àmọ́ ológun fọ́jú.
12: Mo dé pẹ̀ lójú mi. Mo dé pẹ̀ lójú mi tí mo fi ń gba ìlọ́dọ̀.
13: Ọmọ adé ń fẹ́ wa.
14: Báyìí kúrò ọ̀rọ̀ yẹn nìyẹn.
13: Ọkùnrin ń fẹ́ wa o.
12: Obìnrin ń fẹ́ wa.
13: Èmi kọ́lẹ̀ ń fẹ́.
12: Olúwa.

0: Speed up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Speed up Supreme Noodles.
3: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK.

ṣe wà ń bẹ́ o. Ilé tó gba ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa lábala ká tó gbàbẹ̀ ń wọlé. Ará gbogbo ẹ̀yìn tí wà lójú òpó Facebook kó tó di pa sí ojú òpó lẹ̀ ẹjá mọ ṣàwúṣe síra wa. Oyè dèjì ayọ̀ ọba mi orí ọ̀nbẹ̀ ó dúró dáadáa. Imáfúró jẹ́ Peter wọ́n bẹ lójú òpó Facebook. Afis Adégbìtẹ́ àwọn náà bẹ lójú òpó Facebook. Ọ̀gá wa lárin lọ́ọ̀dù Abdulsalam Adigun àwọn náà bẹ lójú òpó Facebook. Sẹ̀míù Adémọ́lá àwùsọ ọmọ àbíkílẹ̀ lé àwọn náà bẹ lójú òpó Facebook. Ọyẹ́ ẹja lọmọ ọjọ́ rẹ̀ Sẹ̀míù Adémọ́lá Imáfúrójẹ Peter padà lónìí yìí yóò fana bọ kí ni ṣe ti ṣe tán mo ti ṣe tán o. Ọyẹ́ ẹja tẹ̀tún gba pa àbí ìwọlé náà ẹlẹ́fẹ́ tó bá ọ̀hún náà jẹ́ ìbò ní kí n gbà wọlé náà o. Elé ọmọ elé o ìwọ ọlọ́run mọ́mọ́ pa náà lálẹ́ yìí. Ọyẹ́ ẹja tiẹ̀ mọ́ ẹja ṣe báyìí náà ẹja ṣe báyìí náà. Ẹ bá ti lè fa ẹ̀bùn sílẹ̀ ọyẹ́ ẹja pè 07055.

0: nínú kàtígórì mẹ́tẹ̀ tata aṣọ. Ẹ bá ti fẹ́ ń bẹ̀tẹ̀ lè gbégẹ̀ sí. Ẹ káalẹ́ o, ẹ kúrò lẹ́ kí ló gan yín láti bolẹ̀ tí ń
1: pè. Ẹ káalẹ́ o.
0: Ẹ ra mà kí ló gan yín láti bolẹ̀ tí ń pè. Ìyá ẹ̀ látàkí mọ́rin nílùú Ọ̀yọ́ kọ́ nu.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó o níṣẹ́ látàárọ̀?
1: Àwa nìyẹn
0: o. Akọ ajá àjò. Ọlọ́run á kúkú pín wa lérè.
1: Àgbẹ̀ Ọlọ́run.
0: Ọ̀yá ibo èwo lẹ fẹ́ nú mẹ́tẹ̀ẹ̀ta nu kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta yìí? Ok, ẹ fẹ́ máìmù lórí orin tí mò ń lọ yìí 2000 nu. Kọ̀lé tí màá mọ̀ fún yín, màá mọ̀ kì í bọ̀. Kọ̀lé tí màá mọ̀ kì í bọ̀. Ṣé ẹ ti ṣetán?
1: Ṣetán.
0: Ọ̀yẹ̀ ẹ̀ já lọ.

0: kúrò lẹ kí ló kọ yín láti bulẹ tí ń pè ẹ kúrò lẹ sá
1: ẹ
0: dákun ẹ bá ń jìnà sí rédíò yín kálíbà gbọ́ra wa dáadáa kálíbà ṣiṣẹ́ fúnra wa dáadáa ẹ bá ń jìnà sí rédíò yín àbíkẹ́ yín ilẹ̀
1: ok mo ti jìnà
0: ọyà ṣe ẹ ti ṣe tán kàtígórì wo lẹ fẹ́ ṣe ó ní 5,000 ní àbí 2,000 àbí 20,000

0: Ọláwálé Ọládìran.
1: Ẹ dúró.
0: Bẹ́ẹ̀ wọn ni.
1: Ẹyin orílẹ̀ tí ń kọrin yìí. Ẹyin orílẹ̀ tí ń kọ.
0: Ok.
1: Ẹ mọ kọ́ papọ̀ bí olórin ṣe ń kọ ni. Ẹyin méjèèjì.
0: Ok, mo ti gbọ́.

0: ṣe mọ pe láàrin èmi àti láàrin èmi àti ká má pọrọ ṣe pé ẹ ń gbórin yẹ kẹ tó mọ ọkọ ṣe mọ.
1: Mo ti ń fọ́lọ̀ ẹ̀ ta.
0: Ẹ fọ́lọ̀ rẹ ẹ bá kọ́.
1: Àdẹjọ́ kọ́ ni.
0: Ẹ jọkọ́ ẹ tún gbélé ẹ gbélé kẹ́lẹ́ bá nǹkan fẹ́ fún yín lówó.
1: Ẹ dá sàn.
0: Oya.
1: Mo ti forin gbàdúrà.
0: Oya.
1: Bí mo bá láwọn tó 1,000.
0: Nínú orin.
1: Bí ẹlẹ́ tó láti
0: yàn. Nínú orin yìí náà. Ìyá yìí látẹ̀rù wà. Ìlọ́kọ́ ti bọ́dọ̀. Ẹ nípa mi.
2: Ọba tó gbọ́.
0: Ẹ kúrò lẹ́kí ló kọ yín láti wulẹ̀ tí ń pè.
3: Kúrò rẹ̀ Afọlábí Olúṣọlá láti ilé ìfẹ́.
0: Láti ilé ìfẹ́. Ẹ rà sà.
3: Ọ̀pá ń bàrí sà.
0: Kí n fi ń bàrí. Àwọn èèyàn mi rè. Iṣẹ́ tẹ́tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ báwọn. Bàrí síta. Ẹ̀wọ́n ni kí n fún yín níbẹ̀ o. Ọya ṣe ẹ wà ń bẹ.
3: Àwà ń bẹ.
0: Ọya ìgbà. Ẹ mọ̀ pa fún fèrè, ẹ mọ̀ orí orin ni ẹ kọ́.

0: lọ. Kí ló ń ṣẹlẹ̀? Ìyá yí ẹ sọ̀rọ̀. Ẹ kọ́ rìn.
1: Bàbá ló ṣeré lọ yegege.
0: Ìyá yìí padà disappoint mi ṣá.
1: Májìláwa yóò.
0: Ẹ wọ ẹja mọ lọlé.
2: Ẹ má la fọ́ o, ẹ tún pàdé lẹ́yìn iṣẹ́ lọ́la.
0: Pẹ̀lú Abdulsalam Adigun. Láńlọ́ọ̀dù nù. Ra Wednesday o ni o múlé lọ fún bàbá. Tí mi bá ti dìde, ìjọ wòlíì lórí afẹ́fẹ́ òun ló kàn. Àtàwọn ètò mi àtàwọn ètò mi lóríṣiríṣi. Ìkànnì 32 ìkànnì ìdùnnú ìkànnì ayọ̀. Iṣẹ́ ti wá ní o, ká mọ̀ múnú yín dùn. Mo kàn mi ò yí padà, ilé ọmọ ilé náà ni. Ó lè fẹ́ bá mi sọ̀rọ̀ 081-464-28064. 081-464-28064. Bí ìfísínú ìbànújẹ́ ẹkú pẹ̀lú ìpayín kèké mi ní báyìí nínú wàhálà ó lásìkò. Wọ́n lè kàbìtì lọ́dẹ̀ everybody o. Hold on.

kò ṣe fi wé kòkò kòrókò ìfò labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: καλέ. Καλέ κουλέο. Ọmọdé lágbà lọkùnrin àti lóbìnrin mo mà kí yín pé kalẹ̀. Nídùrùmọ̀ àwáwí, nídùrùmọ̀ àwíṣẹ̀, mo kí yín ẹ kalẹ̀ kulé o.
1: Wọ́n ń retí ẹlẹ́yà.
2: Kò lẹ́bi tolúwa sí.
0: Èmi ìyànda Túnde Ọlọ́rọ̀ Jọ̀jọ̀ Olúfẹ́mi Omílá ní ìyànda ọmọ Jọ́ọ̀jì.
1: Wọ́n ń retí ẹlẹ́yà sẹ́ o.
2: Kò lẹ́bi tolúwa.
0: Ìyànda ọmọ apọ́ mẹ́rìndínlógún ọfà mẹ́rìndínlógún ẹrú oníkòyí ni wọ́n ò tí ì mọwọ́ ogun.

0: Bóyá ẹsẹ̀ wá sí rédíò, ẹ mọ bí ẹ já sí, ẹ wá ń bèrè wípé iléeṣẹ́ rédíò wo lẹ́wà. Iléeṣẹ́ rédíò wo lẹ́wà yìí 32FM 94.9 nílùú Ìbàdàn. Iléeṣẹ́ rédíò tá a ti ń dá bí ẹdun tá a sì ń rọ̀ bí òwe.
1: Ẹ̀dá tó lóhun kò fẹ́ ti wá.
0: Ẹ̀gàn kọ́, àsọdùn kọ́. Ó wọ ọlọ́run ọba òkè ló dirí ẹwà fákùkọ. Ó wọ ọlọ́run ọba òkè ló gbé ògo gbadà mọ́ sí fún ti sàlámì. Ọlọ́run ọba òkè ló jẹ́ orí bẹ́ẹ̀ tí iléeṣẹ́ rédíò 32FM tó fi ń wà níwájú táwọn yòókù tí wọ́n ń kó aṣọ tẹ̀lé lẹ́yìn. Ẹ̀bá àfẹnú bèpè kẹ́ẹ̀kẹ́nu bàṣẹ. Ọlọ́run ọba òkè ló ṣe ọlá irin bẹ́ẹ̀, iwájú lọlá irin ń lọ, iwájú lọlá ẹfọ̀n ń lọ. Iléeṣẹ́ rédíò 32FM nílùú Ìbàdàn, iwájú apá iwájú ni o, iwájú iwájú lọ̀pá ìbìtì ti wá ń rí sí. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Elédùmarè.

yàtọ̀ sáwọn buffalo gangan àwọn ẹfọ̀n tó jẹ́ pé àwọn máa ń rìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn dwarf buffalo ní tiwọn wọn kì í sábà jẹ papọ̀ ológun dá dúró ni wọn ẹ lè rí wọn papọ̀ bẹ́ẹ̀ bá rí ìyá kan àti ọmọ ẹ̀ tàbá àwọn ọmọ ẹ̀ tàbí akọ àtabo tó fẹ́ tanra wọn wọ kọ̀rọ̀ kan lọ ṣe kíní bolo kejì lẹ lè rí papọ̀ akọ àtabo tó fẹ́ ṣe yùnkìyùnkìn tàbí ìyá àtọmọ ẹ̀ yàtọ̀ síyẹn kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú gbóná ṣùgbọ́n wọn kì í sábà jẹ papọ̀ wọn máa ń dá wà ní balógun dòdò ń dá wà ní àwọn ẹranko yìí àwọn ẹranko yìí wọn kì í ṣe ẹranko tó ń pa ẹranko jẹ o ẹranko ajẹwéjì so ni wọn kí wọn máa ń jẹ ewé kí wọn máa ń jẹ koríko kí wọn tún máa ń jẹ èso kí wọn máa ń jẹ àwọn ìtàkùn gítí ò tí lè dáadáa àwọn èso tó bá jábọ́ látòrí igi nínú igbó wọn máa kúndùn ẹ o dwarf buffalo

lálẹ́ yìí. À ń sọ nípa ẹranko kan tí wọ́n ń pè ní anoa ANOA. Wọ́n tún máa ń pè ní dwarf buffalo. Ẹ̀yà àwọn ẹfọn ni, ṣùgbọ́n kì í ṣe ẹfọn tilẹ̀ wá ń bí. Ìlú Indonesia nìkan ṣo lẹ ti lè rí àwọn ẹranko yìí. Ibo la bá dé? Mo ní wọn kì í ṣe ẹranko tó máa ń jẹ ẹranko ẹgbẹ́. Ẹranko ajẹwéjèso ni wọn. Àwọn ẹranko yìí lára àwúlò wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ igi tẹ́ ẹ máa rí nínú igbó. Àbí ta ló lè sọ pé òun lòun lọ gbin igi sínú igbó? Ìjọ́ ò lẹ ti kódà àwọn agégẹdú gan tó fi ní bẹ́ bá gégi ẹ máa gbìn míì padà. Mélòó nínú wọn ni wọ́n máa ń gbin míì padà? Mélòó nínú wa la máa ń sọ pé ká tiẹ̀ lè dáàbò bo inú igbó àti ìṣẹ̀dá? Ẹ já lọ gbin igi sínú igbó. Àwọn ẹranko yìí lára àwúlò wọn ni wípé wọ́n máa ń bá wa gbin igi. Ṣé ẹ mọ ìwúlò igi nílé ayé àwa èèyàn? Bọ́lọ́ ń bá pa gbogbo igbó run, gbogbo igbó tó bá parun, tí gbogbo igi, gbogbo ewé tó parun, àwa èèyàn gan ẹsẹ̀ wa ń mì. Àwọn inú igbó, àwọn ẹranko yìí máa ń gbin igi. Báwo wọ́n ṣe ń gbìn? Bọ́n bá jẹ èso, ẹ mọ̀ wípé mo ní wọ́n máa ń jẹ èso tó bá rẹ̀ dànù, tó rẹ̀ sílẹ̀ láti orí igi. Bọ́n bá jẹ èso, lára àwọn èso tí wọ́n jẹ yìí, bọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀, ibi tí wọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀ sí, nínú àwọn ehó èso yìí á tún dìde látara ìgbọ̀nsẹ̀ wọn nínú igbó ńbẹ̀. Igi míì á tún hù, àwọn á tún jẹ̀ míì, wọ́n á tún máa rìn káàkiri, wọ́n á tún ṣe ìgbọ̀nsẹ̀ látara bẹ̀. Igi míì á tún hù, àwọn ẹranko yìí wọ́n pẹ̀lú àwọn ẹranko tó ń bá wa dáàbò bo inú igbó tí wọ́n ń gbin oríṣiríṣi igi. Ìdí nìyí tó fi jẹ́ wípé a nílò láti máa dáàbò bo àwọn ẹranko kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko pàápàá ní táwọn òyìnbó tí wọ́n fi ṣe dáadáa jù wá lọ ní apá bẹ̀yẹn nìyí. Torí àwa káwa pa ẹranko làwa mọ̀. Ẹ̀yin ọdẹ, ẹ̀yin bàbá mi ọdẹ, báyìí wí ó ṣògún ikú ẹran, ó ṣògún ikú ẹran, ó ṣògún yè ẹran á kú èèyàn ayé. Ọlọ́run dá àwọn ẹranko yìí fún lílò wa náà ni. Lára lílò wa náà ni pé ká lè máa jẹ wọ́n, ṣùgbọ́n a gbọ́dọ̀ pa gbogbo ẹranko tán. Àwọn òyìnbó wọ́n gbọ́gbọ́n pé táwọn ẹranko bá ti ń fẹ́ tánú igbó, ẹ̀yà ẹranko yìí ti fẹ́ tán, tó bá sì tán a lè rí wọn mọ́. Wọ́n á wá

àwọn ẹranko yìí tán bá ń sìn wọn bí irú eléyìí tẹ rí tí wọn ń sìn tẹ ń wò nínú fídíò tẹ ń wò yìí wọn lè lò tó bí 20 ọdún sí 30 ọdún bọ bá ń ro jẹjẹ tí wọn sì ń tọjú wọn ṣùgbọn àwọn tó wà ní ugbó àwọn kì í lò tó bẹ́ẹ̀ o bí èèyàn ò pa wọn àwọn ẹranko tí ó ń pa ẹranko jẹ wọn pa wọn bẹ bá fẹ mọ ìyàtọ láàrin akọ àtabo tẹ ẹ bá tètè dá wọn mọ akọ ó máa ń dúdú ju abo lọ bẹ bá rí lè tó jẹ dúdú ni wọn wọn máa ń tóbi díẹ níwọnba wọn ò tóbi tó ẹfọn wọn ò tóbi tó màálù ẹsẹ wọn rí kúkúkú ìrú wọn máa ń gùn díẹ àwọn náà fẹràn láti máa yí ara mọ ẹrẹ bí ọpọlọpọ àwọn ẹranko míì.

0: Growing moments are filled with chances to be active and learn.
1: Did you see, Mom? I made such a big jump.
2: Great job, my boy. You get better with each game.
0: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: I feel so strong.
0: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Bí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: CDK, sọ́dí ẹ̀jẹ̀, dẹ̀bí ayé ìrọ̀rùn. Ọ̀nì mọ́ àdó. Àjà Jimu, Jimu, Jimu. Asure tete ni sure koja ile. Arin gbere o ni sun seba ona. Mo gba won we ma. Oga direba, mo si se ilodi. Si nothing dari oko loju opopo. Bi o ba eti ni oko ja lo. Ajo ti moju to ibowo fun ofin. Ohun ibofinro ni ipinle Oyo, Oyo State Rule of Law Enforcement Authority ni nketata o. Ina lo fi ko meni oda. Mo gba won we ma. Mo si jana tin dari oko loju opopo. Emi o laaro. Ipinle Oyo o ni baje o.
10: Ese o ma ni koja ile.
11: Se lawon akose mo se dokita ti seye be na la lawon aworoso asa mechanic
12: GMF Auto Services Limited
11: boye ti de be wo ni oje mo pomo na mo pa awon erin lakata bu rin se ni o diagnose moto yin kese

ẹ wo mo fẹ kí ẹjẹ ká sekere kẹlá lẹyìn pápá àpapọ fẹ ṣe tòótọ ni ẹ máa pe dẹbọ gbẹ nífẹsí jù pé kọgbọ ètò òòtà lẹyìn ah wà láì nǹkan ìṣẹlẹ dúdíyàn o àwọn èèyàn sì ń dáwòrán wọn ń dáwòrán èyí tí ẹ gbò lálẹyìn ah ẹ dàkọ ìgbàlá lẹbẹ yàrá pápá ìjàmbá ìlú ọlọrun lórí pé àdínní gbà àdínní gbẹyìn kí á gbé èèyàn gbé ká fi lè bá àdín olówó bí orin òṣùpá ṣáyídì oníṣẹ́ tí a bá ṣiṣẹ́ tọrọ fún sáà lè mí èkè ẹni àwọn àdíṣẹ́ kìí ṣe mọ́tò ìbáyìí ju káàbọ̀ ẹ̀dínní gbé káàbọ̀ bèrè ránṣọ́ọ̀bù ẹ̀sìn mi nìkan lọ́wọ́ àwọn ẹbí ẹ̀dẹ́ abájígbé wọ̀ lọ pọ́nlá lọ́pọ̀ yàrá gbọ́dọ̀ sí ìṣẹ̀lẹ̀ tẹ́ gbọ́dọ̀ lẹ́yìn ẹni yọ́ọ̀kà fúnfẹ́kà tó ní pé tí ẹ̀ gbàgbọ́ta lẹ́yìn tí ìgbà tí ìbá fi pọpọ́ lọ tán jọsálẹ́sà ọ̀kadà bí ó sì du ẹni dé ọ̀dọ̀ nù ìdìbẹ́kẹ́ á ti rọrùn ìgbì dákò kí ni wọ́n lálẹ́ yìí ìdìbẹ́kẹ́ orí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dọ́ ètò òtà lẹ́yìn ni ẹ wo ẹ ní rógbó ẹ̀wà pẹ̀lú ògbó ti ọlọ́run ẹ ní rógbó ẹ̀wà ìgbà tẹ̀lẹ̀ gẹ́ o.

ẹnu lóko arákùnrin yìí. Àbá kò tẹ́tẹ̀ bọ́lá gangan ni Monday. Kìí sọ ọmọ Yorùbá. Àbòpẹ́lẹ̀ Yorùbá dáadáa ní ìlú tí a ti máa ń mú jẹ́ fásitì bẹ̀ fáwọn ẹtì mọ́ ní Ogun State. Ní Abẹ́òkúta, ibẹ̀ náà ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀.

lẹgbẹ nkan báyìí báyìí báyìí ni lọ ṣe o wa ké láti alẹ lọjọ yìí ó ké o wa dọbalẹ fún o wa bẹrẹ sí bẹrẹ sọ pé ọjọ tí máa lọ irú kíní yìí kí kú sùwọ́n mo lọ mú owó ẹ̀ mo kàn ná mi ò mọ tí bá tó pé mo fi owó ẹ̀ gan ra aṣọ ìrọ́ ni mo ń pa kò sí nǹkan kan ń bẹ̀ kò sí àǹfààní ń bẹ̀ ó péye tíyàn bá wà nígboro tó bá rí nǹkan jẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

0: gbọ́yìn.
1: Tó gbé wa wá ní àṣálẹ̀ yìí ni láti sọ fún àwọn òbí pé ètò ìdániwọlé tún ti bẹ̀rẹ̀ ní Dabos Polytechnic. Àwọn ọmọdé ti bẹ̀rẹ̀ sí wọlé báyìí kí àwọn òbí wá tara ṣàṣà kan bẹ̀rẹ̀ sí ní wá. Ẹ má jẹ́ kí ọmọ kan ọmọ yín ẹ má jẹ́ kí ó jókòó sílé ní ọdún yìí. Ọmọ tó ti lu ọdún kìíní ọdún kejì nílé tí ò tí ì rílé ìwé lọ tẹ́ ẹ̀ sọ pé kọ́ọ̀sì báyìí ni kó ṣe kọ́ọ̀sì báyìí ni kó má ṣe kò sí kọ́ọ̀sì tẹ ẹ fẹ́ tí ò sí ní Dabos Polytechnic. Àkókò ní gbà wá láyè máa yànnàná gbogbo àwọn kọ́ọ̀sì tó wà ṣùgbọ́n tó wà tó ṣe pàtàkì tó ṣe kókó lénìí òun ni pé a fẹ́ sọ fún àwọn òbí ọmọ tó ṣe WAEC ọmọ tó bá ti parí ìwé mẹ́wàá secondary school tó bá ti parí ẹ̀ bóyá ó ṣe jàǹbù ni o bóyá kò ṣe jàǹbù ni o bóyá ó pàṣì ó kù díẹ̀ kò pàṣì english kò tí ì pàṣì mathematics jàǹbù ẹ̀ ò da tó ṣé ní ẹ̀rọ̀pọ̀mọ́ yẹn ò lè kàwé mọ́ ẹ máa kó wọn bọ̀ ní Dabos Polytechnic. Mo lè sọ kí n fi ọwọ́ dáyà pé àwọn òbí tó ti gbọ́ ètò wa ní orí ìkànnì yìí tó ti pè wá pásítọ̀ kan wà ní ìfẹ́ dárúkọ wọn tó bá máa di bí ó yá ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn fúnra wọn á pè wọlé ọmọ wọn wọn ti mú wá sí ìdómìnàsì prógrààmù iná ọ̀nà gbọ́ wọn dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ mi ní lọ́pọ̀lọpọ̀ wọn kẹ̀ tí ń gbìyànjú láti sọ pé káwọn ràn wá lọ́wọ́ láti sọ fún àwọn òbí mìíràn pé kán má jẹ́ kí ọmọ yẹn jókòó sílé ẹ máa mọ̀ bọ́ ń Dabos Polytechnic kò sọmọ tí ò mọ̀wé kò sọmọ tó rí ẹ̀dọ́ta gbogbo eléyìí la máa mọ̀ tọmọ bá ti dé ọ̀pọ̀lọpọ̀ ọgbà olóòtú ọmọ tó yẹ kó ṣe kọ́ọ̀sì kan àwọn òbí àti sí mi torí pé bẹ́ẹ̀ làwọn òbí fẹ́ kó lọ ṣùgbọ́n tọmọ bá dọ́dọ̀ tiwa a máa wò pé kọ́ọ̀sì wo ló yẹ kó ní n tí mo tún wá fẹ́ ṣàlàyé fáwọn òbí tó ní kọmọ dúró lé òun ni pé kò pé wọn olóòtú ọmọ tí ó bá ti wọlé sọ́dọ̀ wa lọ́dún yìí 2026 tó bá máa fi di 2028 ọmọ yẹn ti ṣe tán ọmọ yẹn a ti ní ìwé ẹ̀rí lọ́wọ́ ìwé ẹ̀rí yìí tó bá fi bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà yẹn owó tó máa gbà á ju owó tó máa gbà lọ ní 2026 tó jẹ́ pé ìwé mẹ́wàá nìkan ló chìkà tọmọ yẹn ò bá tún wá dẹ́kun àti kàwé tó lóun fẹ́ tẹ̀síwájú tó fẹ́ ṣe HND tó bá máa fi di 2030 ọmọ yẹn a ti ṣetán á lọ sin ìrúùlú àgùnbánirọ̀ tọmọ yẹn bá ti dé kò síbi tí ò ti lè ṣiṣẹ́ àwọn òbí wa máa gbáyùn wa máa gbádùn torí ìdí èyí ìwọ òbí ìwọ òkà ó tún ní kọ́ ọmọ dúró lábẹ́ kóun náà má tún kà kó dáa ọmọ tí ò bá kàwé bó mọṣẹ ọwọ́ tí ò kàwé kò ní lè bẹ́gbẹ́ mu.
0: ẹ jẹ́ ìbéèrè kí ni kí ni wọ́n yí pápá àpàtúndì táìmù wa
1: bóòlù
0: ẹni tuntun bóòlù security nílé ìwé Dabos security.
1: Security ò ń ṣe wàhálà rárá hostẹ́ẹ̀lì wà iléègbé security wà omi wà iná wà gbogbo nǹkan tó bá fẹ́ ló wà àti ń ṣe sìn kì í ṣe ní kì í ṣàná. Odun ni wa ki ja imo boloko tori
0: e ebi le mo tori awon ti wo mo ni tori awon ti wo mo
1: be ni olotu tori awon ti wo mo seri tori akoko wa pe foran yen bo se njalura won ni mo se tete soro lale yi ni mi se ni chalaye ni mo fi so in to pata tori eto ba ni wole ti bere lati jo aje ni ano
0: e ba juwe bi ti da boss wa ẹ bá júwèé bí tó wà.
1: Dabos Polytechnic ìpínlẹ̀ ọ̀sùn ló wà.
0: Láti bàdàn.
1: Ibi tẹ bá fẹ́ gbà wọlé ni.
0: Tó
1: tẹ fẹ́ òṣogbo lẹ gbà wọlé. Tẹ bá ti dó ṣogbo ẹ̀wọ̀ mọ́tò iléṣà. Tẹ bá ti wọ mọ́tò iléṣà ẹ sọ fún wọn pé Dabos Polytechnic fẹ́ bọ̀lẹ̀ ní ìdómìnàsì. Tó wá jẹ́ pé iléṣà lẹ gbà wọlé ẹ̀wọ̀ mọ́tò òṣogbo. Ẹ ní dó ṣogbo ìdómìnàsì àárín òṣogbo àti iléṣà ló wà. Ibẹ̀ ni Dabos Polytechnic wà. Ojú títì ni tẹ bá ti bọ́lẹ̀ báyìí tẹ bá ti máa fi rin ìṣẹ́jú márùn-ún ẹ wọnú poli ẹ̀rí gbogbo tó wà ní ilé ìwé kò sí kankan tí a fi bò ń bẹ̀. Gbogbo ètò tó yẹ kí ilé ẹ̀kọ́ ní lower and above polytechnic.
0: Number,
1: only 091 51 46 46 66 091 51 46 46 66 at the end of a paper before I'm in sorrow 080 33 89 12 02 33 89 12 02 Professor Dayo Shobawale Alashe Atoru Dasile Davos Polytechnic.
0: Second of the Capartin de Bedo.
1: Ah, Odi Dodo Lotu, Tori Agbodo Jeka will be more. Be always to a coach Pataki to Emma Gedali or Monico Mataja. I want to see. Computer engineering, mass communication, accountancy, this admin, electrical electronics, health information management, at the bed law,
0: Tell it by you, Gazi.
1: 091 51 4666. So before I mean 080 33 89 12 02.
0: I better can see
1: 080 33 89.
0: 12:02. Odi ese olobe se o awon ajo general apa ibidun to ti pe ibi ma so kini kan fun yin e ma daran o ewo sikini ewo jole e da wi fun obadio sikini obadio gbo o da ro

0: rí mi lálẹ̀ ẹ mọ̀ pọ̀ wà rí ya ni mo bá wọlé lọ́wọ́ sẹlẹ́sẹ tí ò nira rárá tí ò ti ẹ̀gàn pa rárá. Àríyá tí mo bá wọlé àríyá tèmi nìkọ́kọ́ wọ àríyá ẹ̀yẹ olólùfẹ́ mi àti àríyá ọ̀rẹ́ ti tèmi gọ́gọ́ IBA Iba.
1: You dey follow sugar daddy to dey do jati-jati.
0: Ìyá dùn ní Abisola, Bisola Akitu dé. Ìyá dùn ní.
1: Ebi lóye àti humble, no money no trouble.
0: Ọ̀rẹ́ mi a kú ayẹyẹ òní.

0: rí tí mo sọ fún yín dáadáa ní kẹ gbọ́. Ẹ wo simple analysis ni. Simple analysis ni. Tó bá fẹ́ fẹ́ yàwó mi my dear sister jí o fẹ́. Ọlọ́run ọba ń gbọ́ ọkàn yín àbá ẹni tó yẹ kọ́kàn rẹ̀ balẹ̀ ju ẹ̀yin. Àgàgà kó wá tún wá lọ jẹ́ pé wọn kàn wà compatible tó lọ fẹ́. Ìṣojú yín náà ni ọ̀rọ̀ yín ẹ̀dọ́ yín náà wọ́n mọ kẹjọ wá. Ẹ ti ríbi tọkùnrin ti fẹ́yàwó kejì tí ìyàwó dẹ̀ ṣe kíni tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn tó tún ṣe dáadáa ju bó ṣe ẹkọ́ ṣe lọ. Ọkọ ni kíni ọkọ ni ayé rẹ̀ ó mọ tọ̀mẹ́ǹtì. Mo wò pé mo ní ó yẹ kó bínú ni kò bínú. Kí ló fẹ́ ṣe tí mi ì mọ tó le ṣe. Òun lẹ̀rú ó mọ bà yóò mọ bọ yín ni bí kò mọ ibi tẹ́ ẹ fẹ́ gbà yọ. Ẹyin sì ní ẹ lè mọ ní kankan against ẹ kankan máa wò pé rí ọmọdé ẹ sá mọ wòrán tí. It is nothing o. Life is simple o. Ó kéré gan o. Ó kéré gan sá, ó kéré gan mà. Fúnra yín ẹ jẹ́ ká wò fúnra yín kí làwọn nǹkan tó lè fà. Mo ti sọ fún wa lọ́nà kan ní gbogbo ọ̀nà. Ṣẹ́rẹ́ yín tí libido yín bá ẹ jẹ́ ká wò for instance sí libido yín lè lò. Very poor. Ẹyin tó ṣe wípé ẹ ti máa lọ látàárọ̀ kì í ṣe wípé kì í ṣe normal thing wípé iṣẹ́ ayé pé ẹ ti lọ látàárọ̀ ẹ dé ẹ wá máa wò wípé ó ti rẹ̀ mí ni. Gbogbo ògbà ló yẹ kó máa rẹ̀ yín. Ẹni ẹlẹ́ni wá rẹ́ni tí libido rẹ̀ high ń kọ́. Ẹ pé ó bá ti pè lẹ́ẹ̀kan báyìí ó ti yá náà nù kò kọ́hún rẹ̀ rí. Ẹyin tẹ́ wàá nù lẹ́mọ̀ pé àwo alẹ́ lọ́n lè omi àtúmọ̀ àsọ fọkọ̀ wọn wípé àwọn ẹgbẹ́ ó mọ̀ nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe ni. Àwọn ẹgbẹ́ alọ̀ táwọn wá girlfriend tó dá ni. Àmọ́ ni mi lára bóyá kó bọ́ síta kó lọ bá àwọn girlfriend yẹ kó lọ ṣe kíní. Naturally ó lè mọ̀ ní girlfriend ṣùgbọ́n ẹ̀ ní mọ̀. Ó lè jẹ́ pé naturally ó kàn jẹ́ nìkan tó máa ń ṣe fàájì. Ẹ ní mọ̀ ni ẹlẹ́ni yóò sì bọ́ta yóò bá wẹ́ni yóò tún máa fi lọ nípa ìjọba àwọn ọmọ kan. Mo sì jẹ́rìí àwọn tí ń báyàn ń wọ́mọ. Àwọn wọ́mọ wọ́mọ international. Wọ́mọ wọ́mọ of Nigeria limited. Iṣẹ́ tí wọ́n ń tún gbá rìbá lọ́wọ́ ẹ̀. Ẹ̀gbọ́n tí máa fẹ́ bá yín wó obìnrin ọmọ yẹn ṣe dára. Ẹ̀gbọ́n ẹ̀ máa ọgbọ́n ẹran tẹ́ fún mi. Ibi ọtín wọn ti bẹ̀rẹ̀. Wọ́n ra ti mọ̀ pé yá pẹlẹbẹ ni wọ́n ti fi pẹlẹbẹ wọ́n ti fi gbáre ayé ẹlòmíì. Tó bá ti gbà báwọn àbí nǹkan kan ló sáà gbà bóyá owó kan tí ò tó ẹgbẹ̀rún kan wọ́n tún fi gbéyàwó fọ́rọ̀ ẹ fọ́kọ yín. Wà láìka awọ ẹyin wo. Lógún nínú ìgbéyàwó yín mo ti sọ fún yín. You don't have any ogun. Ogun is not your portion. You don't have any ogun. The only thing you need to do is to spice it up. Spice your sex life up. Ara táwọn ọmọ yẹn ń dá fún yàgò ọkọ yín ta ẹyin náà lè dá nínú ilé. As a married woman, bó ṣe tó yìí kẹ máa mọ bó ṣe ń dime lórí ọkọ yín. Kẹ máa mọ bó ṣe ń twerk lórí ọkọ yín. Kẹ máa mọ bó ṣe bó ṣe ń gbọkọ yín débẹ̀. Kẹ máa mọ túmọ̀ cloud 9. Kẹ máa mọ túmọ̀ upper room, upper height, cloud 9. Kẹ máa mọ ru ẹ̀. Kọ́ má lè tiṣẹ́ bọ̀ yín lára, kẹ má lè ṣojú báyìí, kẹ má lè ṣojú. Ẹ rí mi. Ṣé ẹ rí mi ni? Ṣé ẹ rojú tí mo ṣe ń sìn lórí Facebook? Ẹ máa wo bẹ́ẹ̀ ká yẹn stop ṣe bẹ́ẹ̀. Orí kì í ṣe gbogbo ènìyàn. Ẹ má lè ṣe báyìí, kẹ́ díjú kẹ́ ṣe bẹ́ẹ̀ tó ti dákọ̀ ẹ̀wọ̀n kí tọ́mọ bá dákọ̀ kẹ́ ṣe báyìí kójú yín ṣe bẹ́ẹ̀. Agbógbó funfun ojú yín yẹn kó funfun yẹn bọ́ síta dúdú yẹn kó ti kó wọlé ká tó kẹ́. Iṣẹ́ ti wọ̀ yín lára nìyẹn. Kẹ́ ẹ mọ̀ lè ṣe bẹ́ẹ̀. Ẹ mọ̀ túmọ̀ pé yàn kò gbé yín débẹ̀ rí. Ẹgbẹ́ pàrọ̀ èèyàn kú ni.
1: Àwọn abana.
0: Wọ́n lè ń ṣe.
1: Àwọn orosi mi.
0: Orí ẹ̀ lèmi tún wá fi wà. Mo tún wòó pé àtọ́lú mo wà ń bí fún
1: yín. Ìyọ̀ mi máa ma rí.
0: Ẹlòmíì wà naturally ti ń bẹ láyà rẹ̀. Ó ti dì bẹ́pẹ́. Bẹ́pẹ́ òun bó ṣe bẹ́pẹ́ dúró báyìí. Yóò sàn wá lẹ́nu.
1: Ẹni tí ń jẹ́ Santana, aláṣẹ Santiago.
0: Naturally, nǹkan tí ń bẹ lára yín ó yẹ kó dúró ni. Mo mọ̀ pé gbogbo abiyamọ gbogbo wa náà la ṣe abiyamọ rí. Èmi náà ti ṣe abiyamọ.
1: Ó
0: ti yé yín.
2: Cash money, cash.
0: At least tí ń bẹ lára yín ó yẹ kó lè. Kó tiẹ̀ lé. Ó ti yé yín kó máa fògo fọ́ lọ́hùn gẹ́gẹ́ bí ó ti yé yín.
2: Cash money, cash money, cash money.
0: Tí ń bẹ lára yín ó yẹ lóòkó náà lè mọ fògo fọ́ lọ́ọ̀ ni.
1: Ayan ò lè rẹ̀ ò
2: náà. Láwọn
0: Bi daddy yin te mo pe won bo won ni pe de e ba won wa watermelon to da ke ba won wa epa to da ke ba won se smoothie ke fi milk si ke blend e po ke fi won ske ba won white block te fi si
2: Erora
0: ke se smoothie ke fun won jeun to bayi ke kan gbelura ka ara won set gan gboranu
3: Tiger
0: je be bayi ba

0: Hello, Aunty Tolu. Alani Adejiran láti Oje. Bẹ́ẹ̀ni,
1: orin
0: yóò ní dáró.
1: Àmì sà.
0: Gbogbo ètò yín làrùn kọ́ láti ẹran kọ̀ọ̀kan láti ibi ìbẹ̀rẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Lórí àwọn ọmọbìnrin kéékèèké wa. Ọlọ́run gbàkóso lórí wọn.
1: Àmì.
0: Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọn ojú kòkòrò ní dá wọn láàmú. Tó ti yẹ tí a fi ń lóyún káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ tó wá wà lọ́wọ́ àwọn ìyá mi náà tó jẹ́ pé àwọn ìyá mi nǹkan wọ́n máa fi ọmọ wọn títa igbó náà ní tẹ́gbẹ̀rẹ̀ ń pè. Pẹ́pọ̀ ọmọ yẹn ni mo wọlé wá fún wọn. Ọlọ́run ní jẹ́ kí ní àjòwọ́ dàrú. Ṣé rí àwọn ìyàwó wa kọ̀ọ̀kan tá a ní ọ̀pọ̀lọpọ̀ ní ti ọkọ rẹ̀ títa. Nígbà tó bá sọ pé ọkọ rẹ ò wọ́ọ̀chì rẹ mọ́ àbí àwọn kan. So ọjọ́ wọnú ara wa ni léde kaná torí pé ọkùnrin míì wà yóò rí obìnrin gidi fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Obìnrin míì sì ni kò ní rọ́kùnrin gidi fẹ́. So ó yọ wọnú ara wọn nìkan kọ́ lọ ṣàkóso ayé gbogbo wa.
1: Àbá mi.
0: Kọ́lọ́ mọ́jà síyàn.
1: Àmì.
0: Màdúrà wọ́n gbà wọ́n.
1: Àmì. Ẹ ṣe.
0: Ẹ máa bí tó wà.
1: Yes sir, ẹ ṣe sir.

0: Hello.
1: Hello, my lovely sister.
0: Ekale sao.
1: Ekale o.
0: Yes, sir.
1: Oruko mi pa Alara se lati lori ya.
0: Ah, e se gan ni sir.
1: Ko ni ba je fun yin o.
0: Ami, ami, sir.
1: Ati gbogbo awa ololufe yin ta jo nbo yin papo ile wa oni daru.
0: Ami, ami, ami, ami, ami.
1: Seri adua ni. Ko lo ba wa to mo.
0: Ami.
1: Ama ki opolopo omo na o tunra won to.
0: O tunra won to.
1: Eji ti be se aye opolopo omo mi nbaje eji to bi oni tele won jade mo ni
0: kabisi olohun
1: eji to bi nto mo ile eji to le so ko bo lolo joko sibe won mo lo be yen ibi bayi ni olo ibi bayi ni o mo lo islam o gajo ko ye wa ko awon akoko kan wa ta bere bo lo si to omo re lowo re awon akoko kan wa ta bere lowo omo fun rara re ini yo ba pa lowe tan so pe omo mi mo pa mi mo pa bi asiko ti won bere lowo obi niyan o asiko ti won so pe omo yi bo ba se le se rare lasiko to mo ba ti mature to ba ti ba ti e lo ki wa lo nba gbe si aye opolopo omo jeju ta ba ti filele living environment to mo ba pada land si especially age from 14 years to 18 years age to lewu ni
0: from 14 years
1: yes
0: to 18 years
1: to 18 years age to lewu fo opolopo omo ni elo opolopo omo ton ba so pe won rape ni o won te kini kan ni o awon age yen abo omo kekeke to fe ma jogbo mu ni o to fe ma rin kurin ni o age yen ni awon adawo ti o se pe afikeyan kun fadura fo mo to se pe opolopo omo ti le danu ro but o tin la won ore ta fe jo move la gbo
0: ta fe jo move
1: yes olorun ba wa to amo wa yo je ka amo nu to ra won
0: ami
1: elekeji lori ti ibalopo pastor abafa okunrin ti o so obinrin nu aye re aye re o pe obinrin ti na ti o so okunrin nu aye aye re o pe esin kan wa so fun wa pe bayi la si le bayi yawo wa lupo abi oko wa lupo ta fi le gbe ti majireji wa fi le duro in kameji pere ni esin islam so fun wa pe ke ma danwo
0: e sa wo
1: gbogbo ona yoku ona meje wa kokko na ni pe islam ni o je ko wa pe ma bayi yawo re lupo lasiko to ba se nko su lowo tori pe adanwo pon nbe nkan ti o da ninu ara lolo ni kan ma ti jade oko le kadanwo me yawo to le kadanwo me e keji to gbe ro lasiko yen ni pe eni to ba ni ise lara ni ise bi owo to le mu ki igbesi aye ro rorun abi ko wa aye mate o mo ba se je ni akoko ni ona ile keji ini na sex awon to pe won ma bara won sun loju loju ile ibi ti ibiga tin jade
0: nibi ti ga tin jade
1: ibi ti ga tin jade islam tako eni esu ile gbe ilo ma nse nkan be esin tako seri leyin ona mejeji yen oba le lali lo ba le sunsun so ba le mumu o ba le wewiwe gbogbo ona yoku ko sibi ti esin tako lati bayawo yen lo tori ona to ba fi so ko of bayawo re lo telomi be ti dayawo re wo nta wo ti dopo yeye nu le o abi ko ti daya yere nu le
0: wallahi
1: wa gbogbo ona te ba fi le gbe ayin de be islam islam tun so fun wa pe ani e ma kira yin bi igba teran ko kira won eran ko ni o ma sare bo giri giri giri bayi won kan kira won giri
0: ani e se for play
1: se kin se pe yawo mi ya mo boya ja sare sentasi ah o yi sokunrin re o yi sobinrin re
0: so islam go
1: egba ede no fi pe o ni egba ede funra yin kini tun mo ede yen e bara yin rerin e bara yin sawade e bara yin sere de bi pe yawo re ni o ma fa o pe o ti ya se oko re ni o ma fa o pe o ti ya se iyen gangan na pe ni ibalopo elomi a so pe en koda o lo wakati kan my dear sister iya le fi jera yen igbadun ara yin
0: omo
1: te ba bara yin sere daada te gbera yin debe tẹnu wọn ba ìṣẹjú tẹ bá lò ẹ mọ sí ìgbà pẹ sí rí ni ilé wa ò ní dàrú ẹjá fẹ lómi láyé
0: ẹjọ kẹtọlọ ẹjọ mo fẹ bèrè
1: mo wà pẹlú yín
0: analysis tẹ ṣe fún wa yìí nsìn ó ti yé mi ó ti yá wọn àlè bọ èmi fẹ bèrè question kan gẹgẹ bẹ ṣe sọ yẹn pé nísìn definitely islam fọ ó fi ara mọ wípé ká bára wa ṣe foreplay
1: fẹ́lú gẹ́gẹ́ náà ni ẹ̀dẹ́ àyínlọ ní aniama kira bí wèrè wèrè ní yẹn
0: ní aniama kira bí wèrè ó ní aniama kira wa bí wèrè ìyẹn ni wípé fọ́pulé
1: yẹn
0: bí ẹranko kàṣe jẹjẹ solemnly
1: kàṣe jẹjẹ jẹjẹ yàwó rẹ ó fara mọ́ tọ́ fẹ́ torí pé nta fẹ́ ṣe yìí inú ọpọlọ ló wà
0: inú ọpọlọ ni kò gbá gírí
1: ẹlòmíì bẹ́ẹ̀ tó bá fẹ́ tí àwọ̀ rẹ bá ti sùn lálẹ́ kó tó di kó fẹ́ ṣe ojú oorun náà ló ti kìyàwó ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá bímọ bẹ́ẹ̀ ọmọ tẹ bá fi irú oyún bẹ́ẹ̀ bí ọmọ tẹ bá fi irú oyún bẹ́ẹ̀ bí ọmọ tọ́ sọ pé ìyàwó rẹ sùn lójú oorun lọ fi kì í mọ́lẹ̀ ọmọ ò gbọ̀n
0: kuru. Ló bá sọ ọlọ́mọ jẹ́ ọmọ mi ó gbọ̀n ọlọ́run ṣàánú.
1: Ìyàwó bọ̀rọ̀ tí yí pé definitely ọkọ̀ òun fẹ́ dọ́dọ̀ òun ọkọ̀ bọ̀rọ̀ rí pé definitely ìyàwó òun fẹ́ dọ́dọ̀ òun ẹ jọ ti jọ plan tẹ fẹ́ ṣe ọpọlọ yìí méjèèjì ó wà jọ pé pé n ta fẹ́ ṣe lélẹ́yìn
0: ìní
1: ó mú kọpọlọ ọmọ yìí ó gbọ́n lọpọlọ ọmọ yìí ó sharp.
0: Ẹ mọ́ dòkú ojú oorun mọ́ o ó lẹ́gbọ́n yìí o.
1: Ṣé ní béèrè mi ìyá kọ mi àbí ká máa lọ náà.
0: Ara foreplay náà ni nǹkan tí mo ti fẹ́ béèrè ẹ jọ ṣé Islam ṣó ó lòdì sí pé kéèyàn máa lára èèyàn.
1: Kò lòdì sí orí rẹ́jọ̀ mo ti sọ yìí.
0: Ló bá tán.
1: Gbogbo àníṣe ni gbogbo ọ̀nà tó bá fi lè gbéyàwó rẹ̀ débi bẹ́ẹ̀ tí tẹ́mi kórira. Ìwọ le má kórira rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìtẹ̀mi fẹ́ ìwọ le má fẹ́. Àní ọ̀nà méjì tí Islam là kalẹ̀ ni pé ẹ má bara yín sùn lójú ilé ibi ìjà àfẹ́fẹ́
0: ga.
1: Ẹ sì má bara yín sùn nígbà tí obìnrin bá ń se nǹkan oṣù lọ́wọ́. Lẹ́yìn méjèèjì yẹn
0: gbogbo
1: ẹ bá gorí odó kẹ gorí àjà gbogbo tó bá fi lè ṣe ní kan fi ṣe kí àwọn olùtẹ ọlọrun kan bí àwọn olùtẹ ọlọrun
0: bẹẹni
1: kò sí tó kàn ní bọdí
0: bẹẹni tí yóò lè bàjẹ́ ẹ ṣe
1: ọlọrun ni yóò bàjẹ́
0: àmì ẹ ṣe gan ni sir God bless you. Ẹ ṣe o mo gbádùn kọlù yìí ọlọrun ò ṣe o tẹmí yé mi tí mo fi sọ bẹẹ ẹ mọ pé ẹnu tí mo fi ń pe jésù ẹnu tí mo fi ń ṣe aláwọ akíbárù àní ẹ jẹ kínní yẹn ẹlá nǹkan ọmọkùnrin ọkọ yín ẹ gbé ẹnu kẹtì ẹ jẹ ẹjẹ ẹmọ ẹ máa ti oh god hello
2: hello mo
0: ẹ kalẹ ma o.
2: Yes ma, Aku program.
0: Ah, mommy e kale ma.
2: Ajitolu.
0: Yes ma.
2: E kale ma.
0: Yes ma.
2: Ise yin. Eh ni sasechi.
0: Ami ami ami ma.
2: Ile lo tin baje. Ile lo tin baje ko lo nko tun se ni o. Ile ni o, nkan kan sele ni ile mi ni ijeta. Woman kan mu omo we wa gbale. Nigba ti mo fun omo yen ni rules and regulation. Se ba di bo se nwo mi. Oni maruwa to gbe won wa lo so npe grandma. Ẹ lè hàn dí ọmọ yìí o. Ẹ wá ọmọ tó ṣẹlẹ̀ ṣá. Wọ́n rí ilé. Sídẹ̀ǹtì kan ọkùnrin ló lọ bá màmá yẹn wípé kọ́ wá lọ sùn lé wọn wà bá wọn wálé lọ́la. Ṣé àkó ọ̀rẹ́dì màmá yẹn ti ta ọmọ ẹ̀ fún sídẹ̀ǹtì ọkùnrin.
0: Oyè tẹ̀ ti ṣú ọ̀ nọ́mbà 1.
2: Ẹni tẹ́ ò mọ̀ rí tẹ lọ sùn ilé ẹ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀. Tọ́ bá sọ á máa lé wọn lórí lórúkọ. Ṣé wá rí ìwé ìtàn fi ń ṣe. Ìdádì yẹn ṣe sọ̀rọ̀ láti 12 pàápàá ni kí ọmọ yẹn bá ti reach age of puberty. Ẹ rí pé ìgbà yẹn ni wọ́n máa ń hùwà tí wà. Ẹ rí pé ǹjẹ́ ó dìde kí ọmọ yẹn bá fẹ́ bẹ̀ sí ìrìn kùrìn tí wọ́n fẹ́ dà nǹkan rú ọkọ̀ àti mi ní bákan ọkọ̀ àti mi ní kò ń fọ fáǹtì mẹ́sìs òun ìwà wọn máa change pátápátá. Tó bá jẹ́ ọmọ relative ni tí wọn bá kí á fò kán gbọ́ra wọn yé ọmọ yẹn máa bá
0: adẹ́bí rú
2: adẹ́bí yẹn rú tó gbogbo ẹ̀ náà tí ọmọ ṣé bí ọkùnrin àtobìnrin náà ń gbé bọ̀ márùwá yẹn ni gbogbo bí màmá ọkùnrin yẹn ṣe ń bá sọ̀rọ̀ ṣe ló dorí kodò tó ń dá màmá ẹ̀ lòun ó lóun láti máa bèèrè tọmọ yìí iṣẹ́ ẹ̀bọ skúlù ní àbó ti wà bí tẹ́lẹ̀ ìgbà tí mo fún ọ ní ṣọ̀ṣàn ó bá tún ní yàrá 500,000 lòun tó fẹ́ gbà
0: ó ní
2: kò pọ̀sibù mo ṣe lé wọn dànù nìyẹn màmá ẹ̀ ṣe tẹ̀lé nìyẹn tí àpò tí màmá gan bá wà tó bá wà disciplined
0: ẹ ti mọ̀ pé ìyá tó wà in charge ni ìyá ò wà in charge ọmọ ẹ̀ ló wà in charge over ẹ̀.
2: Bẹ́ẹ̀ni màmá bẹ́ẹ̀ fún wálé àríbítà fẹ́sùn ìdílà fẹ́sùn wọ́n wà lọ sùn ilé stúdẹ́ǹtì wọn mọ lẹ́bù tó wà ọmọ tó jẹ́ pé tán bá wọlé báyìí 100 level wọ́n sample wọn lọ ni may I have your number and when do we meet. Ngbà tí ìyá mú ọmọ ẹ̀ lọ sùn ilé ọkùnrin ọ̀rẹ́ tí ó ti fún ọmọ yẹn lọ́nà
0: ìyẹn ti ṣó
2: tọmọ yẹn ò dẹ̀ ní jẹ́ kó mọ̀ ṣẹ̀dẹ̀ wà rí láàrin okunrin ati obinrin we ti a ko education education di pelu
0: o mata mo
2: intercourse education o involve intercourse
0: e dey believe
2: o involve education e ri ni sin pe iwe tawon ya wa fi se they don't believe in enjoyment pe awon ni fun awon enjoy won believe pe wahala ni fawon o yu awon lenu and bi daddy yen se so ti okunrin ati obinrin ba ma lopo iyawo ma mo oko ma mo
0: beni
2: because the way ta ma dagbe gbeduke ta ma da oko gan le ra nkan wale to ti da e ma ra nkan wale leni e ma se a eni ma da o
0: gift yen last one love language o ti so fun pe ohun fe meru le
2: o ti so si o ti fun ni sign o de ti fun ni signal o na de ti free clear won ti sere won ti gbara won even go college o ti yawo kitchen bi ta gbe mbu abo ke be gbo nje e se mo a fe fe yeye ise ti o wulo ana o fe ba won
0: ati ba gbe
2: se ri lori awon omo yen olohun agba gbogbo
0: ami
2: omo mi gbe ile 4 years a ro bi e ti ba ni mo ni ido bi ani mo lo bi ti laye wa won wa mi n gbo mo ti mi o ba ro bi ami ki gba adi olohun na there is no ignorance in law ki nkan sele ka de police station won wa ni se ita la fe pe kini mi mo ye mi mo ba be emi gan wa koko la mi mo hun na
0: yes
2: lori awon omo yen o ba age ton ba ti at age of puberty e ri pe gbe na ma ma we a we le meta imi to tin fo so to wo sojo keji a be si wo lojojumo gbe ni o ma be si monitor ngba temi wi young baba mi ba ran mission ma lo re bu mi lona ni boya mo ti yabo
0: mi omo baba mi abe yabo mi
2: so discipline ti o si mo yan ati leni most of them ton pe e omo ta ti tin di ga manisi
0: dada
2: eko wo loko ta loko leko to atokun atobin
0: olo
2: koko ko wa
0: aba mi e se go ni ma God bless you ma
2: iwa le se ma
0: e se pe fun wa ma yes ma

0: dàbí dọ́dọ̀ wùdí à orí ń sóhun ó rẹ́mi sí ẹ̀jẹ̀ tí ń jẹ́ fún òun fún mi wá máa wò nípa ó dẹ̀dọ̀ ọmọkan tó dẹ̀ máa ti tó máa ń tajà fún wa níbi kíbi ìjọba máa ń ti tí mo ti fi jẹ́ ń gbà ẹ̀ ọmọ jẹ́ tọkọ ní ti ìṣẹ́ tí mo ní láti àkóso ọmọ yẹn gbà bí pé ọmọ náà ti ń wá ọkàn rẹ̀ ẹ̀sìn tó wá mọ̀ pé ọmọ yẹn máa ń lo cm tó ní gbà ẹ̀ ó pẹ́ gan máa ń ṣe bá mi bí oúnjẹ wá báyìí tó máa mú cm tó wá ní ìlú ìpínlẹ̀ tó máa yọ máa mú fáde ọmọ àdá sí mi bí oúnjẹ tí mo bá ní kí ṣe ọmọ ìṣẹ́ ń pẹ́ yìí ẹ̀yẹ́ yìí pé ọmọ jọ pé ìtìjú ẹ̀ tó wà ẹ̀yìn ẹ̀ pé like 2-3 hours báyìí ìtọ́ máa ẹja pé mo máa ń pẹ́ ìwọ́n máa ń pẹ́ àkúrò ń ṣe ní kí ló dé sí bẹ́ẹ̀ náà ni mo ti ní spend the Focus six on the kíkà àdán báyìí tí wọ́n máa fún ìjọ fún ìrẹ́ àti àní gẹ́fẹ́ tí wọ́n àjọ wà kò tún wá fún ọgbẹ́ di àbándọ́ máa yìí mo fún dọ́tí mo kàn máa ń wọ́n tó lẹ́kà nínú gbogbo yẹn sàn lọ bẹ́ẹ̀ báyìí bọ̀ tó kọ́ lọ sí ní ṣọ̀tì obìnrin máa ń lé ọkùnrin síta ní ọ̀nà tó pọ̀ tó pẹ́kí mi and this lady we are talking about for belief mo ti explain everything nípa mi fún I marry her in the in sense of last night the people who came here for sale at the end of the show or you know she was about to the most of it is now up to over 3 years you know she has a back to go on the season
1: oh ma
0: at last who said you pray you might be going to be in a beer boo sorry to you know the most when that's because I see movies are you that has to go to see you have to do for bad blah blah láti tó bá kàdé ní kéde rẹ wọn sọ fún ẹdà sí mi jẹ anima dẹ gidi ní 200 pounds mo ní bọ má má jẹ kí wọn fọ níbọdì táì wọlé kò fẹrẹ tó ti má fẹ bọdì tó máa ní ẹ lára tó mọ tó bá irúkù lẹni kan tó à ń jẹkọ ní mi pé àwọn ìyá ẹ gan àtàwọn ẹgbẹ ìfẹ níbọdì tó mú tó ń fún ní ẹmọ kò ní normal home training
1: àwọn náà máa ń sọpọ́tì morality ẹ
0: exactly so to the extent of pe gbogbo àwọn family ẹ gbogbo during that time tí wọn fi lè ní sọ tó bá ń lọ sódò wọn báyìí àwùjọ bá transport tẹ ra nǹkan fún bíkọ ṣáìdọ̀ láńlá yẹn ni àwọn ọmọ mi ra bẹẹdì ra tara gbogbo nǹkan yẹn tó gbé lọ fún wọn even though kí n má ra fún gbogbo yẹn fún gan ló ń lọ ọrọ àgbà fún ẹ ọkọ mi ní ṣe ń gbé nǹkan yìí.
1: Ẹnu kì í ṣe gbogbo èèyàn ló mọ level yẹn ló mọ bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí
0: obìnrin. Ó yá bí igá lójú àwọn family ẹ.
1: Ẹ ní ṣàṣe ìdáná.
0: Àmì ẹ mọ orú nǹkan ẹ ní orúkọ nǹkan yẹn náà bó ṣe máa ń tẹ̀lé
1: àwọn. Mo understand yẹn.
0: Má jọ ká ní mú time. À ń sẹ́kọ́ ní àdúgbò ni mo pè lórí ọ̀rọ̀ ọmọ kan tí mo ní sáwọn.
1: Bẹ́ẹ̀ni iṣẹ́ ọmọdé ó dà pé ẹ sọ fún mi pé wọ́n ti bóyá ẹni pé ó ti lọ síbi kan tẹ́lẹ̀ àbí nǹkan kan.
0: Kò lọ sẹ́ni. Ọ fi ye pe o jáde tó bá ti dé fún ma bá yín sọ ó dẹ̀ di ó bá yín sọ lọ́jọ́ ẹ̀jẹ̀
1: tó ọmọ bẹ́ẹ̀ni mo bá sọ̀rọ̀ mo ní pé mo máa wá láti wá yọjú sáwọn òbí ẹ̀ bọ̀mí tí abẹ́mi àti ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ ẹ̀mí tí ìrí fact kankan fi bẹ́ẹ̀ dì mọ́ ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀dẹ̀ mọ wípé ẹni tó bá ti ń jọ mọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kí àwọn ará bí lọ́hùn kò yẹ pé ẹ mọ̀ pé irú àwọn kéèsì tí wọ́n máa ń interest sí nìyẹn mi ìdẹ̀fẹ́ nǹkan tó máa ó ti yẹ yín tó máa mú.

0: Orúkọ mi ni Tolapo Tenrite láti Lekki Aja. Mo kọ́kọ́ wá síbí lálákọ̀ọ́kọ́ ní October. Nígbà tí mo wá síbí ní October yẹn, nǹkan ò ṣe dédé nínú iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ real estate náà ni mo ń ṣe. But mo jẹ́ nìkan tó yẹ pé gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ àti àwọn client wọn máa ń wò mí bí ẹni tó ní. Mo máa ń fún wọn ní solution, ṣùgbọ́n mi ò ní nǹkan kan. In fact, ẹlòmíì máa ń rò pé mo park jeep sílé láì ní nǹkan kan. Mo ṣá ìyàwó mi ṣá fugun mọ́ mi, ìyàwó mi ló kọ́kọ́ máa ń gbọ́ program yìí, ó wá ní kí n wá ní October yẹn. Nígbà tí mo wá lọ́October yẹn tí mo máa fi padà, story mi bá change. Mo rí pé mo bẹ̀rẹ̀ sí rówó, màá kàn rí pé owó ń tọ́mọ́ lọ́wọ́ mi. So mo wá ní program ọkùnrin ní January. So ní January yẹn, mo give testimony níbí. Bàbá bá ní kí n jáde pé kí n ró níbẹ̀ yẹn, pé kí n máa lọ pé màá tún mú ẹrù wá. Nígbà tí mo bí mo ṣe débi ní January yẹn, ìgbà tí mò ń bọ̀ lọ́nà, ẹ̀mí yẹn sọ fún mi pé ṣó rí gbogbo nǹkan tán bá ti sọ pé kò ṣe ni kò ṣe. In fact, tán bá kọ́kọ́ pèyàn wọ ni kó kọ́kọ́ dèta. Nígbà tí a wá ṣe tán ta fẹ́ máa lọ. So bàbá wa sọ pé ìwọ tó kówó sìmẹ́ǹtì dání, má kó lọ o, torí mo tún kó owó sìmẹ́ǹtì kan dání. Ọjọ́ mẹ́ta mi ò lè jáde, gbogbo ara ń ro mí. Bàbá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ pé ara máa ro yín o. Ìgbà tí mo máa délé,
1: mo ti sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan sí ká tó bẹ̀rẹ̀.
0: Ara máa ro mí lè jáde, ìyàwó mi á ṣáà máa tọ́jú mi mọ́bẹ̀. Nígbà tí mo á bẹ̀rẹ̀ sí padà lọ síbi iṣẹ́, màá ṣáà máa sọ fún Ọlọ́run, Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run Prophet Sam Ojo Authority ra mọ́tò fún mi. Mo kọ ilé, mo kọ mọ́tò, mo wá sọrú mọ́tò tí mo fẹ́ kí n ti mọ̀ kí n ti dárúkọ elé tó jẹ́ latest. Mo wá kọ mọ́tò yẹn, mo wá tà sínú òróró yẹn. Tí n bá wá ń jáde, tí n bá fẹ́ lọ ṣe meeting, bí mo lọ Banana Island, bí mo lọ Ìkòyí, màá tọ sẹ́nu, màá tọ sórí. Mi gbọ́dọ̀ wá sí orí òkè yìí kí n tún fẹsẹ̀ rìn. Mo ti rìn, ẹsẹ̀ á máa ro mí. Wọ́n á dẹ̀ máa wò mí ẹni bí ẹni tó ní. Nígbà tó máa fi di, mo ṣe ìkómọmọ mi ní April, nínú ọ̀pọ̀ ni mo wà. Ìgbà tó máa fi di May, mireku mi mọ̀ bó ṣe ṣẹlẹ̀, bọ́nà ṣe ra jeep fún mi nìyẹn. Fọ́rọ̀nà tó gbẹ.
1: Tó gbẹ tí. Náwó ẹ méjèèjì.
2: Lift up your two hands.
1: Àyà lè mú sí
2: a. Jesus.
1: Gbẹ kọ́kọ́rọ́ tuntun.
2: Amen. Receive a new key.
1: Ẹniyàwó yìí gan ló fún yín lówó tẹ kọ́kọ́ fún wa first
0: time. Bẹ́ẹ̀ni sá.
1: Bọ́ǹsì ẹ̀yin lẹ̀ fún ìyàwó yín lówó. Ọ̀rẹ́ mi rẹ́rìn pé kí lẹ tún sọ yìí.
2: Ẹyin ọkùnrin wo ló fẹ́ lọ tọ́jú ìyàwó ẹ̀?
3: How many men want to take care of their wives?
2: Mo pàṣẹ ìbùkún tó fi tọ́jú ọmọ tọ́jú ìyàwó.
3: And you keep blessing to take care of your wife and
2: children. Kan sàmì tó lè gbẹ́ ìbùkún náà.
1: Súlè jàn